jírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.

àmì ìmọ̀ bọ́yọ̀ ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ sí bàbá mi ẹni tó dá ọ sí tẹ̀bí tara gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run kò ní dá kọ́ mọ́ mọ́ dúpẹ́ o mọ́ jíjú ọpẹ́ kọ́ mọ́ yọ gbogbo ìgbà tó bá ṣẹ́gun oṣù tó rẹ́yìn oṣù lọ́yẹ kọ́ mọ́ yìí ní oṣù tó kọjá ńgbà tá à ń ṣe suya night bàbá kan fún wa ní owó tásẹ́rẹ́ kan ó ní kí n pin fún gbogbo àwọn èèyàn and mo gbé fún ọmọ kan tó pin fún gbogbo wọn mo ráwọn tí ń dúpẹ́ wọ́n mú un níwọ̀nba bó ṣe mọ ìmí ó tún ti ṣèmí tó bá

0: Ọkọ ẹ wa sọ pé why to ṣe lọ n rojo ọmọ ifun mi ṣe ni ti obi o le mo yi ọmọ ni mo bẹrẹ si ni sun ẹkun mo sun ẹkun yẹn to jẹ pe mo fẹ ku gandan wo so bi eyan kan ṣe wa sọ pe ki ma gbọ radio o wa ni ki ma gbọ program mo wa n gbọ ni mo ṣe wa ni oke mo ti mo kan si ma ṣe mo wa gbọ announcement ni September 9 days to ma ṣe lori oke ogo mo di ẹru mi mo ṣe kori sori oke ogo ni emi o sọ fe eyan kankan mo ṣe débẹ̀ mi ò lówó tí mo lè fi lo 9 days owó mi àti òróró mo kó padà wá sákúrẹ́ mo dé mo bẹ̀rẹ̀ sí ní ìlò nígbà tó di 2022 mo lóyún mo bímọ obìnrin ọmọ yẹn wà níta ó ti pẹ́ tí mo ti fẹ́ ṣe testimony mi
1: ò ráyè mo
2: fi tẹ́ hallelujah
1: rọra ọmọ sáré ẹwẹ ni tó fi ọmọ bú
2: bẹ́ẹ̀ ni o
1: gbogbo tó fi bú ẹ dórí òkè
2: yìí everything that you can start into this person
1: sami ó di ẹ̀rí mẹ́lọ
2: amen they got testimony
1: anu yóò fọn fún ẹ
3: now let me speak for you
1: sorry nínú àkókò báyìí
3: in a time like this
1: I'd like to check ipele àti pátí àánú nínú ọ̀rọ̀

0: anu afogo ni o mo padua o ri anugba o
1: ko
0: ba wa fe penu ogo
1: to
0: receive glory to rise in glory to last in glory
1: tori
0: kari ogo gba ko to kari ogo lo ka wa ri ogo lo ko to ka jere re ka to wa jere re ko to ka pe nbe
1: it's not up to lasting in it.
0: Àwọn èèyàn wọn náà ògo tó ń jáde tí àánú orí wọn bá ti jọ tán ọ̀rọ̀ fọ̀sà àyàkàbálẹ̀ àbàsà ó rí pé táwọn èèyàn ṣe tẹ́lẹ̀ orí náà ni wọ́n ṣe tí ayé ògbà
1: lọ́wọ́
0: people have been accepting it celebrating them but nígbà tá àánú jọ tán wọ́n gbọ́ wọ́n rí wọ́n àgbà mọ́ mo dá àánú padà sí ara rẹ̀ sọ pé àánú padà wá sọ bẹ́ẹ̀ sókè o sọ pé àánú ọlọ́run ikorira para ikorira gbiro ikorira para ikorira gbiro e

0: rọ́bísí ẹ kò sí ra ẹ mo ti sọ fún ẹ tó bá wá wàhálà tó bá rí ẹni bá rí àánú gbà lọ bàjá ó mọ̀ náà ìgbà yẹn ló máa mọ̀
1: pé
0: Judas tó fi Jésù
1: wá
0: ó ṣáájú Jésù bẹ́ẹ̀ ni àánú ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bára àánú gbà ní kò lọ ṣe bí Sọ́ọ̀lù kò lọ ran Dáfírì lọ́wọ́ kò fún Dáfírì lọ́mọ kò tó máa gbógun ti yóò mọ bí ìdá yẹn ṣe máa ń pa yẹn torí ìdá Sọ́ọ̀lù ló pa
1: gbogbo
0: ẹ bá dìde sí ọ ní ogun látòdì lọ wọn ṣera wọn.

0: from motivationals
1: to news
0: to sports and talk.
1: We'll give you all you need to make the best of your day.
0: On the break of dawn, 32 FM, 94.9.
2: Bẹ̀mù tó dúró kì í ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́nipòṣónú Laughter House orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Ganiyu, Ganuwabi, Ganuwabi, Jajọ Ganu síta ti 2FM. Ká mọ ohun tó ń lọ nígboro àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
2: 32 FM 94.9 Laughter House orí òkè Tété Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Bàbá fẹ́ lọ dé.
5: Ìyẹn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀kọ̀ ní tùmọ̀ tán wọ́n sọ. Bá fẹ́ gbọ́ nísìnyí. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ìléwó tí government ìkọ̀kọ̀ ní oríkẹ̀kọ̀ tó ń tùmọ̀ ta fẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lọ.
6: Ẹ lò lẹ sọ fọlú wẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí?
7: Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú.
6: Ṣé rí tí ààrẹ Tinubu ò bá jára ẹ̀gbà tí ò bá jára ẹ̀gbà Ọlọ́run má jẹ́ kómi tìdíwọ̀gbìn lẹ́nu.
8: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
9: Àṣemúyan gan. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today, make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: The Financial Services Regulation Coordinating Committee, FSRCC, in collaboration with the National Broadcasting Commission, NBC, wishes to draw the attention of the public to the activities of illegal financial operators, IFOs, which threaten public trust and the stability of the Nigerian financial system. The general public is hereby advised to refrain from dealing with unlicensed financial operators who deceive individuals with unrealistically high investment returns. Verify the licensing status of such schemes on this website, www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any suspicions of illicit financial activities, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
3: Lo rayo wa nitori po lowo lowo ton ba tan po rayo wa nitori dukia to po to ni okan ti balẹ po rayo wa alafia lo gun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun din se da laye na ko laye fin se ni bi do ti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o veniton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa at Maradan bi korosin Veniton cleanser kikide gbogi ti o lo tinu la fi se o tu wa kaakiri le taja ogun jake jado le Nigeria a si nwa alagbata fun Veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ile ise emi one naturalist care lo se Veniton cleanser ohun laye tun lo
4: 32 FM 94.9
5: baba fendo de
6: I gradually love it. I back in a car.
7: Ekaaro gbogbo ara ile ajin dara yo ma je o.
6: Ani ani ani. A de ku mura ola, a se opo e laye, laye dara. Ese agba kin e je ka wo iroyin laaro e on be ninu awon iroyin ogbalegba okogi. Be yi kin mu lati nu we iroyin Vanguard ati o wa nu we iroyin Punchline egbe awon osise lorilede wa Nigeria. Won fun joba apapo ni gedeke oni. Agbarijọpọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní SNLC nìkan gbogbo wọn pátápátá wá jùlọ àwọn ń lọ bíi mẹ́jọ níye àwọn fún ní gbèdéke wípé ìbéèrè tí àwọn ń béèrè fún kí náà sí wọ́n ń béèrè fún wọn ni kí wọ́n ṣe àfikún owó oṣù tí wọ́n fáwọn òṣìṣẹ́ bákan náà ni owó epo bẹturó jálá kan wọ́n ní kó jẹ́ 500 naira àti àwọn ìgbésẹ̀ tí yóò mú ara tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí kò bá kò lè lẹ́yìn tí a wà nípa ẹ̀ka ètò ọrọ̀ ajé tí ó kan ọ̀tọ́ náà wọ́n wá ní bí ìjọba bá kọ̀ tí wọ́n ṣe wípé àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ mẹ́ta tó bá ti di ọjọ́ kejì oṣù kẹwàá tí à ń wò tí a mú lọ́la yìí ẹ jí káwọ ìbéèrè àwọn òṣìṣẹ́ ká tiẹ̀ béèrè bẹ̀rẹ̀ nípa ti epo bẹturó 500 naira ṣé lè le wá sí ìmúṣẹ ní 500 naira pẹ̀lú nǹkan tí àkókò ń sọ báyìí àti ìgbésẹ̀ ìjọba àti 500,000 èyí tí wọ́n ń béèrè fún bí 500,000 pé àtúlẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jùlọ ṣé ìjọba lè mú eléeṣẹ́ nírú àkókò tá a wà yìí.
8: Ẹ ṣe gan ni ní àkọ́kọ́ náà inú mi tiẹ̀ kọ́ dùn pé òun ò sọ pé iṣẹ́ ìjọba nìkan torí pé ta bá lò iṣẹ́ ìjọba nìkan tá àyọ tara àlù ń bẹ̀ iná ló fi máa ń fà tó yẹ pé àwọn aráàlú fi máa ń rí iṣẹ́ ìjọba bí ẹni pétara tiwọn nìkan ni wọ́n mọ̀ ẹ jẹ́ àjọ wo nílùú tá a wà yìí iṣẹ́ ìjọba bóyá ta aládàáni àbí ìjọba àwọn ló ń jìyà ju o tẹ́ǹtì ò bá mọ̀ lè mọ́mọ́ lemọ́ ni ẹ ṣe bí wọ́n ṣe kinní kan fún yín tó wá ṣe kó bá rọrùn wọ́n náà wàá bẹ́ẹ̀ kó wá òbò ṣe rí torí tí nǹkan bá ti wọ́n nílùú ní ìsìn àwọn tó ń tajà ní ìsìn wọ́n adjust ara wọn intantant 2 naira yóò di 5 naira ni níbo lo iṣẹ́ ìjọba ó yà sí tẹ́ǹkọ̀bọ̀ tí wọ́n fún náà wọ́n mọ̀ fún lẹ́gbà yẹn tí ó wàá wò ó lára tí wọ́n dàbí pé òun nìkan ni nǹkan ń ṣe ní gbogbo òlú torí pé tó ń gbà tẹ́lẹ̀ kò tó nǹkan tí wàá lé sí yóò tó wá jẹ́ kí nǹkan àbájẹ́ ni ṣé wàá rí ẹ̀kúnwó àwọn nǹkan yìí ẹ̀kúnwó kọ́ ló yẹ kí àwọn adarí wa tó jẹ́ òṣìṣẹ́ agba loki tan je nsc nabi ti usa ati awon agba ijo mi ni ekun o ko lokan
5: bo ni awon nkan to le koko o se wale bo ni atunse ati iya to se wa lara awon nkan to ye pe o nje ki tori ta ba ni 500,000 naira ta ba ni 500,000 naira ta so be pe avec am 500,000 naira se mo ke ton ma ti le kede ka ko mo ti fe san gan na tan ba ti le kede won fowo otun fun yan lowo won fi to si gba pada ni ikini pay as you earn ni yo ko gba ti e awon loja ni isin won o gbodo gbo papa apa o ti fo soke se ko ni ta ran kan tele ni kala ti igberu aye ta ti fi 1200 naira 800 naira ran je leri a so pe ero ni emi temi duro lo sele be 1200 ni highest o mo fi ran je le nigba yen ma be se bebe niyan so kila wa nso pe aye isin ni se be bo mo kere 1000 what do you give me kilo be fira so n ta nso nbe na ni pe awon bi kokan wa to ye ki joba mojuto lori pe bo ni yato ijoba je pe nte kan gbojumo na ni pe bo la se rowo ko si ero eto agbe ri pe mo so njo ni bi gba ti joba e wole pe minister for agriculture se ti ri mo gan tin lo ege tesore nge yo getos sagbe ara so getos aso agbe mo yo getos ni so ko si amuye kaaki lati federal ni o state ni o ko si kankan to gbajumo a mo korin ise agbe ni ise ile wa nibo ni ye wa
6: ni germany
5: nigba kan ani gbogbo nkan ni nipile oyo ipapo oni full basket of oyo state atawon oki ogun yen sa niru e mo nisin be lo ni nigeria ni bu gangan lati ri awon kan fertilizer ta nfun won awon to ti lami la ka ninu aye la tun ko fertilizer fun mo tun ko fa wa 13 ni na ngba 30 e mo pare ngbe ni ko so na to nduje pe owo encourage youth kile fi encourage youth pe oju ti e gan ti la koja re o jade as a graduate e ni ko ra sinu oko oko ti o so to disapo e ko ko ni gba in lo se nfata se pe nkan le bo se kori sugba won so fun joba ni pe atawon gbe ise ni pe ko so na tin won fi le se 500,000 naira o in ti o mu nkan yi pada ore po 500 e ri pe in to fa ti omo niyan o se le gba ijoba gbo in to po repete ni boyo kan ninu e ni pe nigba ti nkan roso mu to lo le nje omo nigeria gan ti e feel e po roso mu a feel e no to e gbo ti won lagbe aye tori ogun tin se lowo nigba ti nkan lo le so mo nigeria mo pe nkan lo le se bi anto atoku ni a to mo ni isin gege lowo won awon kan tin di owo won die die ti bi 10 naira awon ko ti e change rara ki lo fa awon ajo wo la ni lawon ajo yi ti nkan o fi rorun fa awon rara ilu sugbe gbo ise mi ro won ni ki se pe kun oda ara won le mi na ki se pe kun oda sugbe se n ti o tun bi eru ti n ba pe nigba aye igba kan mo fe oko ise nisin inu yen mo dun ni pe ah olohun seun nkan ti pe keli sugbon nisin eru nitori pe osu to ba ti gba ni kan na lo mo osu kudis yala yale yo fi je so an ro ijoba ni ati awon to wa lagbon mi ase pe eyin ni ewo won ni bi le san bi o sawola wo awon yen kan tutu loju ni kan sa awon eyan o so eleyi la fi n be ijoba kan dakun ki odun omina ta fe bo si 66 years Mbappe 66 years ti o itun mo tin se a je pe iru eni yen o ni pe adagba je nkan kan mi ni ka ma foko lo ko se kini
6: agba kin yo baba won ni pe eni ti o ba da so fun ni ti o fun ni lojo ko le pe ni arungun ore sin jore ora njora a ni dupe mo topo eni pe ti won ba fa nkan wa sile si nkan ro le Nigeria ebi ta ni se ebi awa ara wa ni ebi abi ijoba eje ka wo emu enu ba antoni se pelu oro agbe nisin onje ijoba melo lo n jade latoku wa si gboro eyi ka tun wo

gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́rìn-ín-pọ̀ ṣòro 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ̀yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni ol

0: ni. Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mix ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Ẹni àwa lọ̀nà láàkó, ibo lọ sí ń bọ̀ tó fòrà dání.
4: Pàdé olóṣèlú la ti ń bọ̀ o, bá kú ṣe máa lọ náà nu, wọn fún aláìsàn agolo mẹ́rin mẹ́rin.
3: Ó mà ṣe o, àgbọ̀nrín ẹ̀sílẹ̀ sì ń jẹ lọ́bẹ̀. Ajápọ̀ ò tí ì gbọ́ nípa olóyè Adégbòye Gàtà Òfíìkì Adégòkè SCA tínú ẹgbẹ́ òṣèlú ADC tí gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ti pinnu pé ni wọ́n fi ìbò gbé wọlé lọ́dún 2027. Ti Mr. Solution ó yàtọ̀ jẹ́ǹjá sí díẹ̀ lára àwọn ìlérí tó lòun ó ṣe gbogbo ọ̀nà pátápátá tó fi mọ́ ojú irin tó lọ láti ìlú Ìbàdàn sókè Ògùn gbogbo rẹ̀ ni ó di títún ṣe gbogbo àwọn àgbàlagbà tí ọjọ́ orí wọn tó ti súnmọ́ 70 ọdún ni wọ́n mọ̀ gba owó àjẹmọ́nú lóṣooṣù ẹ̀ka ètò ẹ̀kọ́ kò ní gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá ajá kátara ṣàṣà ká mú káàdì ìdìbò wa ká lọ dìbò fún olóyè Adégbòye Gàtà Òfíìkì Adégòkè SCA Gboyè Àtà lábíà àsíá ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́wọ́ bọwọ́ báyìí lámì wọn ẹ mọ̀ pé dádì mọ́mì Gboyè Àtà ni ẹ dìbò fún.

0: sọ́kọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa. Smart Cash látọ̀dọ̀ Airtel.
1: Aṣẹ́jú ní ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
2: Bàbá fẹ́ lọ dé.
3: Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwa máa motivate èèyàn dáadáa ìgbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú mouthpiece mi nílé shop láti bẹ̀rẹ̀ ọlọ́dẹ ti fún wa nílé báyìí ẹ wá Nàìjíríà ọ̀dà
4: Tewota
3: company ta ní báyìí Itola fi bẹ̀rẹ̀ ẹ má rò pé ẹ kíní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀fẹ́ wẹ́ẹ̀dì wọn báyìí. Tẹ́ bá ní nǹkan ẹ lọ ṣègbéyàwó ẹni tó mọ jẹ ọmọ mu wa látọrun
4: àti wípé ìgbéyàwó máa ń lànà.
3: Yes, ọ máa ń lànà.
5: Seriously, ká fi àwàdà lẹ̀ o. Ẹ má ẹ lè kì í ṣàwàdà. Ẹ má jàgbé
4: ṣàwàdà
5: wa kúrò ní lórí fèètì wa.
3: Kí ni fèètì kì ní gbàgbọ́?
5: Ṣẹ́rí ọkàn wa ti ń kúrò níbi tá a yẹ ká dúró sí. Seriously, téèyàn bá wed, blessing ó tó pọ̀ sí. Ọ̀dà ọlọ́run
3: ṣàlùwà. Ẹ ṣeun fúnra kan a rí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀wọ̀n ẹ̀kún omi tó ń ṣe ní àwọn agbègbè àwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà níjọba ń kí àwọn èèyàn ní kìlọ̀ wípé ká máa sọ̀rọ̀ nítorí àwọn ẹ̀kún omi èyí tí yóò ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká wà mú wá rí fúnra kan mouthpiece fihàn mí náà rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́ nítorí pé wọ́n ó lọ sí ilé ẹ̀kọ́ lọ́jọ́ yẹn. Omi ó mú wọn kọjá ìlàjì wọn wá dira wọn lọ́wọ́ wọn wá dira wọn lọ́wọ́. Ẹ bó ló ń bá ń sọyàn ṣé kò yẹ kéèyàn náà máa sọra rẹ.
6: Àfikún náà gba kin ní ìpínlẹ̀ Èkìtì ọ̀rọ̀ ẹ̀kún omi náà ní tí ń bá wọn fira. Mo wá ṣàbláàbá pàdé àwọn fọ́nrán fídíò kan bí wọ́n ti ń ṣàfihàn táwọn èèyàn ń pè wípé ẹ wá dá wa lóhùn ìjọba nǹkan kan lábẹ́ àwọn ibi táwọn èèyàn ti ń fi àríwísí wọn síbẹ̀. Àwọn èèyàn sì ń kọ́ wípé ṣe bẹ́ẹ̀ gba 15,000 ṣe bẹ́ẹ̀ gba 30,000 ṣe ẹ lọ́mọ bójútó nǹkan yìí ṣe ibi abadé náà rèé báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe wọ́n bá ti gba 15,000
5: ní ìsìn. Ṣẹ̀rí tẹ́ bá ti ń sọ pé ẹ̀ ń wo táwọn èèyàn ń kọ lórí comment orí X net lọ wo èyí ó rò pé ṣé èèyàn làwọn eléyìí ni àbí nǹkan mi ọ̀rọ̀ àwọn online yẹn mi ò wulẹ̀ tiẹ̀ rí rò mọ́ ń bọ̀bọ̀ yẹn mo like ká ní bí wọ́n ṣe ń ṣe náà nìyẹn nǹkan ò yí padà ẹ lọ wo wọ́n ṣòbì kan ilẹ̀ fẹ́ ó sì ga ju ó fẹ́ ga ju ilé ẹnìkan lọ níbo lẹ́ni tó nílé yẹn ń wò tílẹ̀ fi tó bá yẹn tójò bá dé òjò gbé náà ni yóò dá sójú àgbàrá tó sì ṣe bẹ́ẹ̀ ní ìsìn ibì kan ni yóò lọ dí yóò wá ya sí àárín ìlú lóòótọ́ àwọn ìlú bíi France US wọ́n ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àtò wà àwọn tó ń ṣiṣẹ́ à ń kólẹ̀kódọ̀ ti wa yóò tó ìjọba ò mójútó gbogbo nǹkan kọ́ ni ìyẹn ṣe lè ní a fẹ́ jèrè lórí ẹ̀ gbogbo nǹkan tẹ́lẹ̀ ń jèrè yìí èrè lẹ́fẹ́ máa jẹ́ everything ni ló ń fà á tí wàhálà ṣe wà ẹ lọ wò lu nílùú tá a wà yìí èèyàn bẹ́ẹ̀ ló ní goronú ilé rẹ̀ ojú ibo làwọn yẹn ń dalẹ̀ wọn sí.
6: Wọ́n
5: ti ń gbégbèsẹ̀ ó sì ti kárí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe náà wọ́n ó tún sanwó fáwọn kí n tan òtún ní wọ́n á gbé lójú ọjọ́ a ní ìfù iṣẹ́ náà làwọn yẹn náà àwọn èèyàn yẹ kó wà lára àwọn ọmọbìnrin yẹn tíjọba wa ti mọ táàksì wọn púpọ̀ torí tí ń ṣẹlẹ̀ yìí wọ́n lójú ńlá tuntun bọ̀ ló tún ṣe ẹ wo bó ṣe rọ̀rọ̀ tí ò dálẹ́jọ́ Monday ẹ wo orúkọ tí ibi yẹn máa lọ ẹ wo tó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn so abẹ àwa náà ta jára lù ta bá níjọba ò ṣe àwa kọ́ sáà tún ta tún nífẹ̀ẹ́ ara wa torí pé wọ́n fẹ́ dalẹ̀ nù ó sì ń dalẹ̀ ẹ wo lé estate kan ṣe òjò ní Lẹ́kọ̀ọ́ odidi security man ó sì ń dalẹ̀ sójú àgbàrá for that matter kí la bá dé bẹ́ẹ̀.
6: Ilé ẹ̀kọ́
5: kí la bá dé bẹ́ẹ̀ kí la bá dé rú ibẹ̀ yẹn ibì kankan níbẹ̀ yẹn lọ ń ṣe ni so tí òfin ò bá ti mọ sí kó mọ múlẹ̀ dáadáa pé ìwọ tó a ṣe báyìí wọ́n ní egún tó rọrùn ní kinní kan mọ ọlú kan ń ṣe kinní kan fún so èmi rò pé ìjọba kan take serious action lórí ọ̀rọ̀ kinní yìí torí báwọn náà ṣe rí náà ni tí wọ́n bá ṣe láṣẹ sàn tíjọba da aráàlú no change nàìjíríà yóò dàrú.
3: Ẹ ṣeun ẹ jẹ́ ká mọ̀ kàn sí àwọn aráàlú àwọn ṣe ní àlàáfíbọ̀ 0705-5949-0809-7949 ilé òkèrè +23490-6209-49 ẹ káàárọ̀.
7: Ẹ
3: káàárọ̀.
7: Ẹ ṣeun. Ẹgbẹ́ mi ẹ̀mọ̀kú ètò ẹ̀mọ̀kú àrùn àfẹ̀dẹ̀ fún ìwé ẹ̀dá. Ìlú Nàìjíríà dá alólórí tó dá o n ò ní pinnu ni o wà láàánú tílù bá fẹ́ mọ́ ibi ò bá fẹ́ pẹlẹ̀ kankan a ní wọn o ṣùgbọ́n owó tí ń lọ lóyìnbó ò lè dé wọ́n ráyè láti dá wa lóhùn ọlọ́run dí wọn lè ṣe
3: àṣìṣe
7: bá máa bọ́rọ̀ sí wọlé fún wọn tó wọ́n sàánú lu torí pé rúwọ́ yẹn lóṣooṣù tówó tí ń wọlé bá sad money ẹ̀ sàánú aráàlú o dangote kó máa fowó lẹ́nìkan ẹnìkan àmọ́ jẹ́ kí nǹkan wọn epo àwàdú iye tá ń ta yìí wọ́n ti kó fífọ́ tútù náírà ń bò mí wọ́n tà ń fi tútù náà Nàìjíríà wà á wálé ayémọ́yà débi pé wọ́n bá ó lágbára á tutù pọ̀ jù.
3: Ẹ ṣeun wọ́n là wálé ayémọ́yà.
6: Only 3,000 one tala America. Ogawa so for one. Hello.
8: Hello, Ipanla.
6: Eko Jumo.
8: Auntie Sola Boki.
6: Yami Mokaro.
8: Boki Adakino.
9: Yes, ma'am.
8: Yeah, it is wet in a Tokyo. Adakuo, you bury the mi February. Kini, I joy your 66 years. Thanks, get a fresh lola.
6: Akuminira.
8: Akuminira.
3: Oh, no, tell you, Nigeria.
8: Akuminira, Akuminira. Ase eh mo pa ara se ni omo rile to sa bo ti e je kan le jade o ton ba te fe jade mo so bi wi gbogbo nko ti dero fun wa epo yi ka ba wa ja wa lese epo yi ni wa na omo rile de yi ka ba wa je epo yi wa le gege ba mo sise se so ka ba wa ara ni yan e ma ja tan ra wa o mi nira kini o mi nira ni ki so mi nira
6: esun
8: awon ijoba yo ri teyan ro ko jo tori olorun.
3: Ekaro sa.
10: Oru gote ni mi aje tun bi mo pe lati aye kan le yo. Mo ki ma kis e de ki tanla mo sha na.
3: Amen.
10: A fi o mo do 65 years. O le bo ni fun for forever. Is e fun forever ni. Tori pe ta ba dagba. Bi aye kan.
3: Ta ni kan agba bi ere laarin.
10: I was like, what if we para your morile? Okay, this is a rewa tide bayi. Kini ojo waju Nigeria bayi. 77 won le. Kini I wa ta wa je be kunu ta ni mo ta lo nto somu. Ki re ti wa nbe. Ko so ku wa. Ori je ani awon ko lu won ta wo. Ba na je be wo. Ba be ba ti je gan.
3: Ah, esun. Eh, agba kin, fun igba kerin, abe to suna odun 2025. Awon se akanse to lorin ni be capital project. When you to the sun, see open December. Odun ta wa yi.
5: Eh, te ba wo da e ri pe awon se na lo le agbo mi ikan ni mo wo lori foran lowo yi. Sugbon n ta fe rojoba aro won na ni. Tori pe n ta le, won ni n ta le da mo Olorun la fa le lo. Aba eto suna yi, ara nkan ti mo mu amuye kilu yi pada na ni. Nigba ti nkan ba tin sun to sun, ina lo nfa to mo ni ofin ni gbagbo kankan lori awon kan ti joba nse. Tawon yin ba le binu ton le binu ton le binu le online fan ati le sigbero 66 years lo kaloku si wa lenu eyo ijori ti e na kuro nbe eyo to kaloku na kuro nbe in to fa tin ko fi lo na niyan
3: ekaro
10: ega ifa la gojumo baba rafa yi
3: esun
10: agojumo
6: yes sir
10: ni to sha lati ni gbonde o so state a wa la mo to kan o to ba lo gbe trump so ko wa dari wa yo lo pa bi jesu ba so kale yo lo pa nte ka se ni pe iboko ka so fun awon ijoba wa pe owo bode ni ton suse wa ni se da change number 1 ka pada si journalism number 2 ki ka lu ko wa so bi jesu na dari ara re lai so se ro la pa e ku eto
3: esun esun e karo I want to pay kapada si region confab ti won se last time se bi won ko ra won jo lati se awon igbese kan ni won ma ti se amulo re daro yi o si ni yowo ti won run sibe
5: reform si n lo lowo na lori e
3: lati aye Jonathan
5: won be nbe di sin
6: na am ba se lo
3: ise n lo ise o
6: ju
10: e karo ku se o
3: e karo
10: e le mo ku gogo mo le o
3: esun
10: pe tu en ko ni ba ko lo lo Olorun ba lan yo je ki na jo ko da gba to wa ilo
3: papa pa sa
10: bo a ha esun kari yo ba onu ka lo le ya pada bi a to pe ni se bo se so ati gezo atanabi to ba wa ati trump ba si ma ba la se ba lo a wa ni kan ni problem be fun lori le je e ti a awusa ibo awu complain ti wa ti ko ju ki lo de
3: bi nkan se ri ka mo le complain ka da le abi egba agba ke ka ma wule soro
6: woni ibo e complain
3: I won say complain
5: ti won fe yi kwara ni pe boya awon oro to gbigba boya won o in ton be so di pe complain wa e wule mo bi ta nlo lori e opolopo ri se ti mo ri ni so ma bi le so abe ti mo ri mo ni o ma bi le oro ki le lanu ka Ibu awon odo mi gan tun se 1 million match Eric Ili Ayita wa wa di Olorun sanu
3: Oye ba dagbe fa ara ile agba kin
5: Ko pa ti e ki Nigeria le da emi nigbagbo o tori pe omo ile ni gbagbo mo ti wa pe Nigeria o para da loju aye wa na ni o a se ni final lo gba o e ja lo mari o oju o
3: Couple party
6: Olu Shola omo mo lo ko mi agbenison ninu yo da ko ni danu.

0: wájọ́ o.
1: Ṣùgbọ́n yìí ló ní ráìbà.
2: Bó o la ṣe fẹ́ ṣe.
1: Tí n bá sí ibi jọ.
2: Ìbéèrè yẹn ti ń pé méjì o.
1: Bá sí ibi sà, ẹ fi jó sí.
2: Àkọ́kọ́ ni wípé ọ̀nà wo la fẹ́ fi towó pọ̀. Káwa náà ti ẹ̀ kọ́kọ́ ẹlòmíì tán máa bí léèrè wá ní ìjọ wo ló kọ́kọ́ make 1 million naira
1: ẹ.
2: Ẹja wá fìyẹn lẹ̀ kálà tí ẹ wá make ẹ̀. Ká make 1 million naira yẹn ọgbọ́n wo làá náà fẹ́ dá sí. Ṣé ká mọ̀ tanra wa? Nigeria of today mò ń sọ o. Gbogbo ohun tẹ̀yàn bá fẹ́ ṣe pátápátá owó ni.

0: kaabo pada leyin kedi ati ipolowo oja ai wa lori eto ise ya o oba moje e ka mori iseku e ba de body jani isin e ti ri kirakita kirakita mo joko lojo kan mo se isiro mo ri pe awon awon to nse wahala ju awon gan ni owo yen o dodo won to ah o ta e je ma gba ipele okokan edankun mo la ti tuwojo elu e ku ojumo e kaaro e ku ojumo o
1: omo ya jokoto
0: e ku ojumo sa
1: la ka ere oni daru lai lai lai
0: ami olohun sa
1: ah oloye isman je omo eleye le loko mi mo n pe lati opopo na muslim egbeda tubaro ni onila adeun
0: yes sir
1: eh omo tere are for the day le mi ni na ba yin soro yi je ke baba se nti kan bo bayi ato ekeji wa du yo to ja to ji si ni awa dupe gege bi afejuwe ise ti mi ko ta fi nri nkan won ba kojo nigba ta si mo se freedom mo se from 1985 mode mo wa mo ko mo lo wo se ni 1985 mo se freedom in 1990
0: okay
1: odun mere gba ko odun marun gba ko ni mo
0: bi ko se
1: awon obi mi mo dupe lowo won won rarin se fun mi among that ti won rarin se fun mi igba na customer be owo wa fa wa oni se owo ni gbogbo odun yen ni
0: wow
1: amo reti ke kon bi se bo ni o se le se se kale awa to da ni kan ti nkan change o ti di pe ni won bo fun wa an bo fun yan ma je to ba se kale na fe ma ra awa wa ajo awa ajo ajo lojumo awo o le ma ti pari tan fi ko fun wa ajo yen na la wo titi ta na fi wa ngbiyanju lati fi se won ba ise ti agbara wa ka
0: ajo le lori torun bo
1: ajo ni mo torun bo kódà nígbà náà local school a máa ń wá káàkiri tí àwọn ọmọ school bá ti wọlé ni lákọ́kọ́ fi gbogbo ní wọ́n kọ́ fi gbogbo yẹn mo kọ́ fi kan local school kalẹ̀ ni sọ àwọn school kan dé báyìí wọ́n ra wọ́n kó gbogbo ẹlẹ́ẹ̀kan náà ni díẹ̀ wọ́n bá chéńjì yẹn láti méèkì ẹ̀ tẹ́rẹ́ tó bá ní one cover kiri kan cover kò jọ lójú tẹ́ bá lọ báǹkì ẹnì kí tó wọ́ bá kiri kan ẹnì kan cover tẹ bá tún lọ sí àjọ àwọn oníná náà owó owó tó lé kinní kan kọbọ kẹrí kọbọ tí ń léwó tí ò jọ àwa mẹkúnnù lójú ó jọ ìjọba lójú kọbọ tí ń léwó yẹn tí ó ṣe pàtàkì táwà bá ti rẹni fẹyìntì gẹgẹ bí ọlẹ là máa rí yẹnu ó múra ẹni tí ò níyà kò gbọdọ dégbó ẹyìn
0: wọn àgbà tó wọn bá rí intenso ni sin ni pe ka ma dajo la fi le turo jo
1: ka ma e ajo na le yan fi meke e to wa ko ta oni dida yen ka kiri dida yen lopolopo awon eyan fi ni nkan te lati ni nkan dida la lopolopo yen fi ni gogo nkan e to wo awon tan pole lu radio ni se ka ko oro gba ke dida na ni tawo die an bi wa ba onile to ni ma ko ri do wo se re ori ogiri o se ku je o
0: hey
1: o bo le ma ko wo se re ko le o
0: ọtan
1: ogi o se puje o o jọ to ba nda na lo fi make o olori sima omele ele lo ko titemi o
0: ese o omele ele ni ajo baba no go die let's go e ma de o oni bi ta nlo laare elu e ku le o elu o elo e ku le e kaaro o
2: ele kaaro se
0: yes sir
2: e ku eto
0: e ma seun
2: e ku ataro
0: ese un sir
2: olo kuma wa pelu yin
0: mi ba mi
2: opolo yin ni joba o
0: ami olon sa
2: ko se ni eleyin ko ni su yin o
0: ami ami
2: laaro losan lale ko ni su yin o
0: ami olon sa
2: e se mi gbo wa lakoba o
0: ami olon sa
2: mo se ni bi ngbe lo ko oluwa
0: ami
2: ere to te mu wa laare ibi gbagbo yi pe ki se gbogbo wa la ka milionu
0: ke se gbogbo wa la ka mili
2: iro
0: oro
2: kìí ṣe wo aláka táwùsàn. Àwọn kan ń bẹ tó yẹ pé nínú náírà tí wọ́n ń rí un.
0: Ẹyọ
2: ìbẹ̀rẹ̀ àṣírí wọn ti mọ̀ bò.
0: Níbi tásìrí ó bò níbi náírà yẹn.
2: toba ti le ri bi 100 naira lo wo moment 100 naira o ni de moment ye mi ta cha mi ya ti ri ri obo
0: wow
2: so te kwa be nko te wa le to ba da be ni ko ba po won wo ya nya okan le mo bale o
0: okan le mo bale
2: ṣugbọn to ba ti le ni fokan bale lori 1000 won ba ti ba nri pẹlu aso olohun olohun mo kun lowo so ni kwa be nko so e to ba ni a le kilo foju kokoro owo re oju kokoro oju re
0: ka kilo foju kokoro
2: oju kokoro to ba ti le kilo fun oju kokoro kan to le da wole yo mo jo loju
0: ajo oju kokoro ajo lome le le so
2: ti mo ni gbagbo wi pe nkan kekere yi yo mu nde bi to mu nlo so tori ki ti ogbo awon gbogbo wa ni jo bo ran lowo mi sa cha mi yu
0: gbogbo wa ko
2: o ti le kari ṣùgbọ́n nípa owó àgùn wa ọlọ́run fi mọ de wa ládé ọládé kò láti láti gbáre mú.
0: Ẹ ṣeun o ẹ ṣeun o ìṣọlá di púpọ̀ láti gbáre mú wọn ní ká kìlọ̀ fojú kòkòrò wa ọmọ ẹlẹ́lẹ́ ní ká máa dájọ à ń débẹ̀.

Ekaabo kwara. Lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà, gbogbo ẹ̀ ti wá sẹ́ẹ̀tì báyìí o.

0: gẹ́gẹ́ bí ọkùnrin ọgbọ́dọ̀ ṣàbò yíyanlè.
1: Yíyanlè àlè yíyan máa ń gbówó lọ.
0: Ṣé rí béèyàn bá ṣe lówó mọ́ o ni ó sì gbó lápò èèyàn mọ́. Tọ́ ọ bá jó lówó ńlá
1: o
0: lè dìdí lọ́ọ̀rẹ́ o lè gbó dìdí ọkùnrin lọ́ọ̀rẹ́. Tọ́ ọ bá jó lóṣì o lè gba aṣọ lára rẹ tí ó kú pátá. Bóyá aṣọ̀kàkà kan ò ní gbọ̀fẹ́.
1: Kì í gbọ̀fẹ́ owó ní ń bá lọ.
0: Kò ní gbọ̀fẹ́ àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ọ̀ tẹ̀tẹ̀ ti ta.
1: Mọ́ ta tẹ́tẹ́.
0: Tó bá ti ní mú náírà márùn-ún wá gba náírà mẹ́ bọ́ rẹ́gbẹ́ rẹ tó jẹ́ jọ orí ọ̀rọ̀ rẹ tó jẹ gíní kan. Ọ ń lọ díẹ̀ díẹ̀ nu.
1: Ọ̀tàn.
0: Torí pé ń gbọ́ ọba ta. Tó mú ní nígbà tó ń fi 10,000 ṣòwò. Tẹ́lẹ̀ ọmọ rìlẹ́ǹtì. Tó ti yọ 6,000 nú 10,000 tó bá láyé ní í ṣọ́. Báyé bọ́ ọba láyé ń ṣọ́ bá gbogbo rẹ̀ gan-an ní fún ọ. Torí pé ènìjẹ́ ká yí ó ṣọ́ ká yí ìdí ayé tó mọ ohun kó tó di èmi náà mọ́ ìwọ náà.
1: Ọ̀tàn.
0: Ẹ ń sà fún ọ ni. Ẹ kú ètò.
1: Ẹ ṣé o.

0: àwọn ìyá yẹn torun bo àjọ
1: tó bá dókè sáàni
0: kéésà àwọn àjọ tí ogun wọn ń pa 1000 lójúmọ 2000 lójúmọ wọn wá ní focus mọ́mú wa kan tán pè wọ́n sọ ń pa ẹ̀ àfojúsùn tí mo fẹ́ fowó ìṣeré wọ́n dẹ̀ máa achieve ẹ̀ simply because wọ́n ní àfojúsùn wọ́n fojúsùn
1: tó
0: ta ìmọ̀ràn mi ọmọ lópin o
1: tó bá lè gbé nàìjíríà yóò
0: sọ́ra fún jíjẹ
1: tí ò lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo àgbáyé
0: mọ́sẹ̀ competition aṣọ jọ́bù wa ì wọ́n raṣọ ń bẹ̀ kínní kan wa ì wọ́n raṣọ ń bẹ̀ ayàtọ̀ síra wa o mọ́ fara wé àbúrò ẹ àbẹ́gbẹ́ ẹ gbọ́ mi dáadáa ibi tí kálukú ti ń rówó ọ̀tọ̀ọ̀tọ̀ àbúrò ẹ lò mí ọkọ tó fẹ́ olówó ni
1: tó
0: bá ti lóun ní ìdí nǹkan báyìí náà ń fún wọn náà wàá fẹ́ mọ́ ṣe competition pẹ̀lú àbúrò ẹ achievement máa lé o gbogbo èèyàn kọ́ ni ó tètè gbogbo èèyàn kọ́ ni ó kọ́ lílẹ̀ kan náà yìí láyé láyé gbogbo wa kọ́ la kọ́ lílẹ̀ kan yìí no ẹlòmíì díẹ̀ díẹ̀ ni ọmọ ṣe ó bá ti gbowó àjọ yìí ẹ tún bá ń nílé síbẹ̀ blọọkù mélòó ló lè rà ọyẹ tún bá ń tò wọ́n tẹ́ bá ti ní ẹ ń retí owó kan ìtẹ́lòmíì ò fi ń mèkì ẹnu ó bá èèyàn bá ti ń retí owó kan tí ò ní wá in the next 20 years pé ìjọ kan wà tí minú kan yìí tí owó kan tá ń sọ fún ọ tá ń sọ fún ọ pé ìjọ kan wà tó yìí tí owó kan èyí tó wà nílẹ̀ ni ó mọ manage ná kọ́ béèyàn ti ṣe manage ẹ̀ kọ́ bó ṣe lè dọ́gbọ́n sí
1: mo
0: pariwo wọn o gba sẹlẹ abuja mo pariwo ah ọjọ ti lọ asare mu pe eleyi e kaaro o ọjọ de ti lọ hello
2: e kaaro sir
0: e ku oju mama o ah ọjọ ti lọ ọjọ ti lọ ọjọ ti lọ ọjọ ti lọ awọn usman ti ipe ile okere ni awọn ara ile okere si ni awọn dogbon sọrọ die ẹjọ ti lọ ẹ má bínú sí mi ẹjá máa lọlé à ń bọ̀ lọ́la lágbára ọlọ́run job of thursday lọ́la á pàdé o tí àmíyù sọ ná ṣe bó o ti mọ ẹlẹ́wàá ṣàpọ́n
1: mo
0: lè máa gbàjọ tíntìntín mọ dàbí àjọ gbogbo wa náà kọ́ láṣe sáré mèkì ẹ̀ lẹ́ẹ̀kan náà orí tí mo mú wáyé kọ́ ni usman mú wáyé
1: ọmọ ara ayé
0: ẹ ọ̀gá aṣáájú ẹ̀bẹ̀rẹ̀ ẹsẹ̀ ìstórì nù o ò ń lè ṣètò kan kómìn tí ẹnìkan kẹ́ni ń sì ní nǹkan fọ́ fún kúsàm kí ló tún ní ìdì ìyún ti ṣiṣẹ́ tiẹ̀ mówó ọmọ yẹn ìjọ wo ló bẹ̀rẹ̀ náà wà ń bínú ọmọ ọlọ́mọ torí pé gbé mọ́sù wá ṣe kò wá gba sálárì lọ́fíìsì ni ayé ok ìwọ máa sùn bẹ́ẹ̀ máa wòran ṣiṣẹ́ lásìkò tó ẹ kó o ṣe tó bá ti wọlé sọnà gbogbo akọ́lá ṣe rí lẹ́ẹ̀kan náà tí àmì mo sún mo sáìn ló kó gba àwọn èèyàn tájọ ṣe mú kí n pé ẹ ṣe o títí dìgbà tá a fi láǹfààní àtúntì pàdé.

0: For your hustle, for your moment, turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

0: láàrin Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheater la tún fi pàdé tọdún ní sí.
1: Lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí.
0: Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ ọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mínímì ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Lauta Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ gan-an sí, mo máa jẹ gbogbo ayé.

0: mo kiyin e ka san esiku ise lataro iroyin agbaye lekunrere le ngbo lati le ise radio 32 fm 94.9 to fide kale si laughter house premier hill mokola ni ilu ibadan olusola momo loniroyin awon koko to fojulede ninu iroyin na Ara Tinubu ti fi patari awon oro kan wi pe eto ilera re lo ni yonu ni bi o ti wi pe ohun ti setan baye bi o ti pada wa sorilede Nigeria lati tutubo mo sise idagbasoke orilede ye ni ile okere ile Turkey setan lati gbese le awon dukiya enikan to ti gba kan ri je minister ni ile na lori esun le lowo ninu awon ti ko to kan to ni se pelu oro owo kan Labala ere idaraya orilede Nigeria ina ni iko ti Guinea Bissau ti gbewuro soju re pelu ami ayo meta si odo nibi idije lati mo eni ti yo kopa nibi ife eye ti le Adula World in 2027 Labala muludun oje osere cinema agbelewo orilede yi RMD ti ro awon orilede Nigeria ati ye bu enu ati orilede yi dipo yi ki won mo bere fun isejoba to dara si Iroyin naa ri lekun rere are orilede Nigeria are Bola Tinubu lo ti fepa tare awon iroyin kan wi pe o ni awon ipenija eto ilera ni bi are ti jokodumo wi pe kokoko bayi lara ta awon le to se ti pada wa so orilede Nigeria lati te waju ise isejoba leyin ti o ti lo ri ise awon olude kan ni ile ti Europe to je olude onise Tinubu lasiko tun ba won ni iroyin soro ni bi o ti bale si ipinle Eko ele bi o ti pada wa lati ile France na lo ti je ki oro na di mimo nibi iroyin ti gbe wi pe aro orilede Nigeria n loko orilede Nigeria lati ilu Abuja ni ogbon ojo osu kejo ti o si lo ri ilu awon olude onise kan eyi ti o fi gba ilu London lo si ilu Paris lasiko yi ina ni are ti pada wa si orilede Nigeria teyi si tin fopin si awon awuyewuye ti o tin ja ran ran wi pe o ye ki are ti fi ekuda isejoba lele fun igba keji re Kashim Shetima lasiko ti ko fi si nile na Ewe awon orilede yi ina ni won tin ro are Bola Tinubu ati awon mi ti won je ikan ikan leka isejoba orilede Nigeria lati sawo fin bi orilede yi bi o ti pe odun merin dini adorin ti ati gba ominira ni bi won ti wi pe o ye ki isejoba orilede Nigeria ko tubo ni akoyawo ninu ati itoju awon mekunu ni bi won tin soro lori irin ajo orilede Nigeria lateyin wa lati odun 1960 ti ati tewo gba ominira lati owo ile Britain ini awon kan ti so wi pe awon loselu orilede yi ti won tin sejoba lateyin wa kan ini o je wi pe won ko gbe awon igbese toto lori oro sise ijoba orilede yi ti won si ro won lati yiwa pada bi won ti wi pe o ye ki idagbasoke omode ba orilede Nigeria leka eto ilera eka eto oraje eka eto eko to fi mo abo e ja gboro si waju sile ni won
1: Sherry kadupe lowo Olorun pe an dagba si pe pe a ko kon dagba si na ni mi o bi aronu ojo ori wa ara ke wa dagba lasan mo ka ti Nigeria si o to la je 6 years la ma pe ni October 1 ba ni si te gba mo pe 6 years kini ti agbe se lati iyo bi seyin eje ari kokon to ka si pe o da o nkan ba ni achievement Nigeria ni 6 years ago Nigeria ni si na to ba ni ka wo nkan ko change ina o da osuju wa oke titi o wa oke ki wa la wa sha dodun fun
2: ba je pe ilu ti o ri bo se ye ko olopo awon kan lo ye ka ti ju olopo awon kan lo ye ka ti gbagbe sugbon to ya wa lenu ni awon to tin se joba lati gba titi di seju kan kan na ni won fi n se leri odibo won aba n se oju ona aba n se omi se education n ti won tin fi n campaign lati gba e ko yi pada titi di seju di ti o fi jo yi pada ni wi pe n ti won se leri won gege bi orilede awo le so pe nibi ti a de duro omo odun 66 years awo le ri aseyori to ti toka si pupo nitori pe olori naa la o da gbogbo e pada won o se oju si o sugbon ti a ba ni kiyawo eni ti o ba je omo ti a bi to ba fi le dagba to pe 66 years won ni ma pe lomo mo o opo oriyan be won ti ma pe ni baba tabi baba baba so eni to ba wa pe 66 years ni eniyan ti won bi to jo okunrin ti o ti niyawo ti o ni le lori ti o ni nkan rinse ti o ni se ti o fi jeun e ri ko iru eyan beyan eniyan lasan lo fe je So Nigeria to je eni to dagba to 66 years o ye ka ti ni awon kan to dara si olori ti o soju se won na la tun pada koju si
0: nenu iroyin miran bayi gomina ti ipinle Kano Abba Kabi Yusuf ina lo ti soro lori bi awon kan tin so wipe o ye ki e kun ariwa orilede yi ki won duro de odun 2031 ko to di wipe won tun pada gbe kuda isejoba ibi eyi na ti be sin fa awon awuyewuye kankan lori oro bi atin pin agbara lelekun jekun orilede Nigeria akoroyin ile ise radio 32 fm Suleiman Anjola lasiko to jade laarin ilu Ibadan lati gbo ero awon olugbe ilu Ibadan kan lori oro na Arabinrin Isia ninu oro re in lohun gba wipe omo ile Yoruba ina lo ye ki won mo se joba lo nitori won ni igboro eniye to dara ewe arakunrin Bami Kefa Adegboye ina oro ti re in lo gba wipe ko ye ki oro agbara ki o wa laarin ekun kan nikan tabi eya kan nikan bi ko se wipe o ye ki won mo pin agbara un na ni papa julo lori oro to ba ni se pelu didi ipo olori mo elomiran na tohun na tu soro to je onimo ero kayode in lo fi lede ninu oro ti re wipe ni gba isejoba eni kan to ti fi gba kan ri jo lori orilede Nigeria lasiko isejoba omo logun Sani Abacha na lo wi pe ekun meta ni orilede yin samulo nigba na ko to di wi pe won pin si ekun mefa
3: orilede wa yi won fi sare na mefa e di igun kan ba se odun merin abodun marun titi to fi kari to fi je pe ibi kan na lo fi si lo fi si bi kan si na ai do to wa ati I miss our idea. I want to come and have a woman. I want to come around the house. I said, I just you think I love you. Really, the budget about the Nifia Lawa has no talk as in the room. As it may in Kati of you are consistent with me, Tabantelli.
4: One of the was a little great on the far and in South South and in South East and in North Central and in North West. Come on, I make a way and follow me over to North West about in Sele. To buy the free north me, north for me, no man to step. To buy the southwest me, southwest here, if you want to one southwest me, to buy the professor, your mama, what for me, see ya.
5: Say, Abiola, Abiola, not over, you can't do just sexy, over, magic with that to do. So, all depend, me and Bashi play politics, so Bashi play within my region, everybody need to know, but to know also to know also see.
0: Wayo igbimo ipolongo ebo fun senator Sharafa Dialin na ni won ti fesu ko ijoba ipinla Oyo ati egbe oselu ti Allied People's Movement to fi mo olu DJ sipo are ninu egbe oselu na gomina Seyi Makinde wi pe won ti ko lati mu awon opin to to de ba oro ibi ati awon ipinija to supo mo eto oraje ni ipinla Oyo ni bi o tin soro wi pe aimo tokan na lo fe fi oro na ojo nigba ti won te siwaju na ni won soro wi pe gomina ipinle Oyo ni won gba wi pe owo ti won tewo gba lati apo ijoba apapo na lo ti gbera si amo ti eyi ko ti fe fopin si awon ibi ati ipinije eto oraje mi ti awon olugbe ipinle Oyo ti won koju ninu atejade kan ti adari leka iroyin fu iko ipolongo ibo na BC Oladele eyi to fi lede en lo ti wi pe gomina Makinde ninu awon oro re saju in lo ti gba wi pe owo tubo n wole si fun ipinle Oyo lati odo ijoba apapo labe isejoba are Bola Tinubu amo ti awon ayipada ofin to ye o ti papade ba eto oro aje ni ipinle yi ni tesiwaju oro re na lo titu benu atelu isejoba gomina Makinde lori oro idaduro awon ijoba bile ni bi o ti wi pe Gomina ipinle Oyo ina ni ko fe faramo idaduro ijoba ibile ohun bi otito ati bi o si fesun kan wi pe won ko ni gba wi pe ki isejoba are ki isejoba gomina Makinde ko tu te si waju ju odun 2027 lo ni ipinle Oyo Nínú ìròyìn tó tún fẹ́ fara pẹ́ra níbi ìbéèrè tí ń jáde tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ bí wọ́n ti ń tẹ́wọ́ gba owó èyí tí wọ́n tẹ́wọ́ gbà ju bí o ti rí látẹ̀yìnwá láti ẹ̀ka eléyìí tó ń pin owó sí àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣáájú iná ni ọ̀rọ̀ ti jẹ́ kò di mímọ̀ níbi gómìnà òun náà ti gbà wípé owó tí wọ́n tẹ́wọ́ gbà láti àsùnwọ̀n eléyìí tí ó ń pin owó fún àwọn ìpínlẹ̀ iná ló ti pọ̀ sí àmọ́ tó jọ wípé àwọn ìpèníjà ètò ọrọ̀ ajé ni kò tí ì dàfẹ́yìn tégún fi ṣọ nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32fm Asusna Adamu sọ̀rọ̀ ẹni tó nímọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ tó ń dé Adeago nínú ọ̀rọ̀ tó ń fi léde iná ló wí pé ìjọba àpapọ̀ ni ó jọ pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ èyí tí wọ́n lè gbé láti mú kí ayé kó túbọ̀ rọrùn sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì ń ṣe ìbéèrè lórí àkóyawọ́ lórí bí àwọn ìjọba ìpínlẹ̀ bí wọ́n ti ń ṣàmúlò àwọn owó ilé tí wọ́n tẹ́wọ́ gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀.
1: Tí a bá ní ká wo ohun tó ń ṣẹlẹ̀ wọ́n kàn ti síra àwọn ọlọ́run ni ìjọba àpapọ̀ ló ti kó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba kó fún àwọn pé kò tó nǹkan ìkíní ìkejì rèé tá bá tiẹ̀ kó fún wọn tó bá sọ pé bẹ́ẹ̀ ìjọba federal fund kíní fún àwọn o ọ̀hún ẹ̀ mọ̀ pé báyìí ló fún wọn tí nǹkan bá ti máa ṣẹlẹ̀ pé àárín ogun àṣírí kan mẹ́rin kì í sábà tú kì í sábà gbogbo òṣèlú ti wọ̀.
2: Àwọn owó yẹn kò ní iye lórí púpọ̀ nípa bẹ́ẹ̀ kò tó ṣe àwọn kan tó pọ̀ so gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ tí wọ́n bá bèrè wípé àwọn owó tí wọ́n fún ìpínlẹ̀ kí ni wọ́n fi ṣe ó yẹ kí ìjọba ìpínlẹ̀ tí ó bá jó ló ti tọ́ kó lè sọ pé owó tí a gbà o àgbàyè báyìí a ṣe lè a ṣe lè ṣùgbọ́n nítorí pé owó yẹn kò ní fálù kò yẹ kó yá lè ṣe tó èlé àtẹ̀lé ṣùgbọ́n bí ó ti wù kó rí tí ìjọba ìpínlẹ̀ ò bá jẹ́ olótìtọ́ ó yẹ kí wọ́n lè sọ wípé ohun tí a gbà ó níye lórí o kò níye lórí a ṣe lè nípa bẹ́ẹ̀ yóò jẹ́ kí aráàlú ó lè rí wípé iṣẹ́ tí wọ́n yàn wọ́n fún láti máa bójútó ètò ìṣúná ìlú àti ìgbáyégbádùn aráàlú.
0: Nínú ìròyìn mìíràn báyìí olùdíje sípò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress Peter Obi ń lọ ti ń ké sí ìjọba àpapọ̀ láti túbọ̀ gbé ìgbésẹ̀ lórí àwọn tí wọ́n ń bẹ láwọn oríkò ogun lè ń dé pàápàá jùlọ àwọn tí wọ́n ń bẹ ní Ramikura ní ìpínlẹ̀ ti Sokoto àti àwọn oríkò míì lórílẹ̀‐èdè Nàìjíríà Obi náà ló pè fún èyí lásìkò tó ṣe àbẹ̀wò ọlọ́jọ́ méjì kan sí ìjọba ìbílẹ̀ ti àríwá ní ìpínlẹ̀ ti Sokoto náà níbi ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí ogun ti lé kúrò nílé wọn tí wọ́n sì ń bẹ láwọn oríkò ogun lè dé ọ̀hún ni wọ́n ti lé ní 1,000 ní iye tí irúfẹ́ ìgbé ayé tí wọ́n sì ń gbé níbẹ̀ tí kò dára tó níbi ó ti ń ké sí ìjọba láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Lónìí lábala tí a ti ń lọ sí àárín ìgboro láti gbọ́ èrò aráàlú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ bí wọ́n ti ń dúnkùkù lájà láti lọ mọ́ṣẹ́ lójú fún ọjọ́ mẹ́ta tí ó bá ti jẹ́ wípé ìjọba lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tí ó bá ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ owó epo pẹtiró lásìkò tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32fm Christiana Ebelomah sọ̀rọ̀ náà ni wọ́n ti sọ wípé àwọn òṣìṣẹ́ ni wọn ò lè mọ̀ jà fúnra wọn kí wọ́n sì tún mọ̀ jà fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ bí ó ti jẹ́ wípé ìdúnkùkù lájà wọn náà ló ṣeé ṣe kó mọ̀ ní ohun kan pàtó tí yóò ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà tẹ ò bá gbàgbé ni ọ̀rọ̀ ti ń jáde láti ẹnu ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọ̀hún wípé bí ìjọba bá kọ̀ láti gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ ti ọjọ́ kejì oṣù kẹwàá lórí ọ̀rọ̀ jíjá owó epo pẹtiró padà sí 500 náírà lórí jálá kan àti ṣíṣe àfikún sí owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀-èdè yìí láti mú àdínkù dé bá àwọn ohun tó ń nira fún orílẹ̀-èdè Nàìjíríà wo gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ wọn ẹja gbọ́rọ̀ lẹ́nu aráàlú.
1: Tí bá ní kí wọn ohun tí wọ́n sọ mo lè ní gbà pé èèyàn kàn sọ̀rọ̀ náà ni. Wọ́n ń káwọ́ kí ni price petrol ẹ̀rí pé price yẹn ń wálẹ̀ ó ń lòkè díẹ̀díẹ̀ ni. Tọ́lárí kẹ́ wọ́n lóba the world ẹ má lè kúrò fún yín. A kàn sọ bẹ́ẹ̀ pé Nigerian petrol kan ló wọ́n jù kí tí ènìkan ló jò. Àwọn èpo wọ́n ju Nigerian petrol lọ. Jẹ́ pẹ̀lú pé bóyá kinní kan àwọn mi ò rò bí ìjọba mi ò rò bí ẹbí gọ́ọ̀mẹ̀ntì ni. Tí gbogbo àwọn ti yọ owó epo lórí something lórí owó epo yẹn. Ó bá ṣe gbà láti máa fún. Other state other country mìíràn àwọn náà fèsì nígbà lórí táwọn náà fèsì táwọn náà tó ń ṣẹlẹ̀. Wọ́n fún wọn sọ ìwọ̀n fún wọn ni kò tí wọ́n lè ṣe lórí ẹ̀ because number one kì í ṣe pé bí kankan ló ní ṣe epo yẹn wọ́n lọ ń fọwọ́ gbọ̀ wá ni. Ọ̀rọ̀ yẹn ti wọ́n wá sí ilé. Àfúnra wa ni mo dájú ń fọ epo wa. agbe abelu fun won ko ta be se ko ta be lanko ta ko ta ko na o na lo ra na ni ko ta le se si mi jo le se si wa won fun won fun won o ko le mo se ro kan jade le kan gba kamu kara ma lo lo be
6: ijoba o le se mejeje papo ti joba ba ma se papo awon osise o fowo mu kan osise fe ja fun ra won osise fe ja fun gbogbo ina gbogbo ara ilu lo to concerning the fuel price ti ijoba ba le din owo epo yen ku o ma fi han wi pe gbogbo awa ti a sise ta je ya loja ta je baba laje ta je osise owo o ma fi han wi pe ani awon eyan ti o n benu wa soro fun ijoba
0: Iroyin agbaye lekunrere le sin gbo lati le se radio 32 fm 94.9 feyin e o si mo gbo royin ni ile okere abala ire daraya to fi mo abala muludun e mo yikurun be adupe bi e se wa nbe ti en te ti gbo wa iroyin lati ile okere bayi ile turkey ni won tin gbe igbese lati igbese le awon dukia to je ti enikan to ti fi gba kan ri je minister foro molebi ni ile na fatima betu leni ti won fi esun kan wipe o lowo ninu awon owo kan to ni se pelu eto sogun dogoji kan saaju ini lodun 2016 si odun 2018 ti minister tele ri ohun to ti kowe fipo re sile ni bi o ti gba wipe ki won tan na wade oro ohun leyi ti won fi fesun kan lori oro sogun dogoji ohun lati abala ere idaraya bayi akoni mo gba fun iko agbabolu ti super eagles torile de nigeria eric chol na lo ti gba wipe awon iko ti ginibi sawo eni won se daada ju iko orilede nigeria nibi won ti na won pelu ami ayo meta si odo nibi e dj lati ma won ti yo kopa nibi dj ti ife eye ti le africa todun 2027 saaju ini orilede nigeria bi won ti mori bo nibi won ti na iko agbabolu ti le madagascar pelu ami ayo meji si odo amo ti iko ti ginibi sawo ti won pada na won pelu ami ayo meta si odo lati abala muludun bayi gbajugbaja osere cinema agbelewo orilede nigeria richard mofe damijo ti opo mo si rmd ini o ti wipe ko ye ki awon orilede nigeria ki won mo benu atelu orilede yi tabi benu atelu ra won bi ko se lati mo bere fun awon ti o mu atuse de ba won ipenija ti an koju lorilede nigeria ninu oro re lo wipe awon mo nigeria kan ini won ti tete mo benu atelu ara won ju dipo yi o ro awon mo orilede yi lati mo gbe awon igbese eyi ti yo mo atunse de ba orilede nigeria ko sai menuba bi awon osere cinema agbelewo ati awon olorin bi won tin fakoyo ju orilede nigeria lo to si ye ki awon orilede nigeria me na ki won mo wo yi gege bi awo kose awon royin ti e ba fe fi to wa leti e mo gbagbe lati strategy se siwa lori 0704 700 4949 tapike kan so wa loju opo yi 32fmnews@gmail.com iroyin agbaye wa lekunrere fun ti asiko yi na ni oni ju baye lo loruko mary ojo to le waju awon ti won ko royin yi jo olusola momo lotu to sika se ti gbo yin eseun ten ti gbo wa
7: ṣe lo le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan nu kiri gbe si 32fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan
8: irawo kan yo mi lutiti irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani 32fm doju o letente oba laarin awon okan ni 32fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo mun araye ibudo ayo atori sun idunnu ni 32fm iroyin asiko ti o leja mbakan nu ere idaraya lese kuku ati kaakiri agbaye ese bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je tenu ko tete boli ko ikani 32fm losu paran kaye 94.9 lo ba won kan ni 32

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ení ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bù káàdì ìbánisọ̀rọ̀ èyí ń richard card ₦500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méje tọ̀.

0: Ọdá ti wà lójú ọjà sáré Budolapo àti bí ẹ káàbọ̀ padà tẹ́yin bá ṣe ń darapọ̀ ọmọ wa ìkànnì adẹ́rìn pọ̀ṣónú náà lẹ́ ń gbọ́ ibi tó yẹ kẹ́ ẹ wà gangan lẹ́tọ̀ sí ẹ sì léwọ́ o ẹ sì dààmú ibi ó yẹ kẹ́ ẹ wà gan rè é ọdá sáré Budolapo wa ń gbọ́ láti ìkànnì adẹ́rìn pọ̀ṣónú 32 FM
1: 949
0: Ìbàdàn àwọn ojú òpó tó wọlé tẹ lè mú ìbéèrè lọ́sàn-án tò ní 0705 5949 0809 7000 949 tàbí 0906 2000 949 àwọn ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta nù ẹ̀lò ẹ̀lò ẹ̀ka sọ máa ń
1: ẹ̀lò
2: ẹ̀ka sọ máa ń ẹ̀ka sọ
1: ọ́ yes ma
2: ẹ̀ka sọ wá ọ́
1: yes ma
2: màmá nọ́wé ni o
1: àbẹ́ rí nǹkan
0: báwo ni gbogbo nọ́wé màá
1: bá a ṣe máa ń sọ yorùbá ní nọ́wé
0: mídẹ̀mídẹ̀
2: nọ́wé bá di o
1: bá a ṣe máa ń sọ yorùbá ní nọ́wé
2: ni
0: ẹ́sà lẹ mú lọ nọ́wé
1: bá a ṣe máa ń kí ẹ̀ ní nọ́wé ni
0: àmì òyì ọ̀lá mọ̀ sọdún òmìnira àmì àmì àmì
2: àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ilé ètò ṣojú wa
1: àmì
2: nínú wàhálà
1: àmì
2: gbogbo dùgbẹ̀dùgbẹ̀ yóò ní jálè
1: wa àmì
2: lágbára ọlọ́run a sì kó àmójúbà bàbá wa tinubu ẹ lọ fọ ọkàn balẹ̀
0: ọmọ olódó dẹnu
1: bàbá káàbọ̀ wọ́n káàbọ̀ padà sórí ètò
2: bóyá mary ìbéèrè kẹfà
1: wọ́n káàbọ̀ padà sórí ètò
0: ìbéèrè kẹfà bá mi Ìbàdàn grammar school tó wà ní mọ̀lẹ́ tí màámi ọdún ògbọ́n ni wọ́n dálẹ̀ ẹ wo dáadáa o
1: ìbàdàn grammar school upscale tó o bá ń gbọ́ upscale grammar ló ń jẹ́ bẹ́ẹ̀
0: o ti yé wọ́n láwọn ò mọ́
1: upscale grammar ni ẹ.
0: Hello.
1: Sáré Budo.
3: Sáré Budo. Ẹ káàtó.
1: Gbogbo ilé nkọ ìyá mi.
3: Aki gbogbo àlejò wa pátápátá tán wọlé inú wa gánṣẹ́ tó àkàn fẹ́ fi lé sílẹ̀ fún wa léèní ni.
1: Kó
3: má dàbí pé adá wọn bá.
1: Ẹ ṣe àdúpẹ́ mà.
0: Wọ́n ní wọ́n fẹ́ fi wọ́n lẹ̀
3: fún mi. Má ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní Ọlájídé Abọ́sẹ̀dé látàpátá. Aki gbogbo àwọn ògbọ̀bọ̀ wa pátápátá ò kò ní rẹ̀ wọ́n o.
1: Àmì. Báàmí. Mo kúkú ń gbọ́ yín.
3: How are you?
0: Fine.
3: How are you?
1: Ó dà pé àná àti lọ Norway.
0: Wọ́n tún ní awẹ́ yìí o.
1: Àbíbò wẹ́ di.
0: 0809 7000 949 Àwọn tí náà wẹ̀ dákun ẹ̀ mọ́
1: gbé ìwọlé mọ́.
0: Ẹ dúró sí náà wẹ̀ yìí.
1: Ẹ dúró sí náà
0: wẹ̀. Ẹ jẹ́ káwà tí Nàìjíríà ọba ṣe
1: Nàìjíríà.
0: Hello. Wọ́n ti dé báyìí. Àwọn ti jẹ̀bú rè.
1: Bámi ń jẹ̀bú ni. Ẹ pẹ̀lẹ́ sáà gbolé ńkọ o.
3: Ẹ ká sọ máa àlàáfíà làwà
1: o. Yẹ sẹ́.
3: Tájí tẹ́ fún mi ní bàjẹ́
1: ọmọ àmì
3: ẹ̀yìn tẹ́ wà ń bẹ̀rẹ̀ ọlọ́run àgbẹ̀yìn dá
1: àmì
3: gbogbo àwọn alátìlẹyìn wa gbogbo àpapọ̀tà àwọn náà máa dátìlẹyìn
1: àmì
3: so ọlọ́run àràn wà lọ́wọ́
1: àmì ariwo pọ̀ lọ́dọ̀ yín bẹ̀.
0: Ariwo pọ̀ bí tẹ ẹ̀wà ẹ̀ dákun bẹ́ẹ̀ bá ti pè wọlé mọ sukò nídìí rédíò. Hello.
4: Hello.
1: Hello sir. Yes sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò àbá.
1: Àti kúrò àwọn náà ti pẹ́ díẹ̀.
0: Ariwo wa pọ̀ mi tẹ́ ẹ wà yìí. Àwọn èèyàn fẹ́ pè wọlé àwọn ẹkú òbí tá ariwo wà ẹ̀ lóo.
3: Orí àmútọ́ ni Yorùbá báyìí ò nọ́ọ̀mì ló yá mi dànù.
1: Abẹ́ rí nǹkan báwo.
3: Ọlájídé Abọ́sẹ̀dé ni o.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ̀sùn ẹ̀jẹ̀ bàbá mi nájà.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹ́lu lẹ fẹ́.
3: Ìbéèrè káyẹ̀dógún.
1: Ẹ kàn bá mi dárúkọ orílẹ̀-èdè mẹ́fà péré àwọn ò ní sọ́jà kankan. Wọn ò ní sọ́jà.
3: Ọ̀rọ̀ sọ́jà ẹni bàá mi máa ń ṣe. Lóde tẹ́ ẹ láìkí.
1: Àwa sọ́jà kékeré. Awa kilẹ̀.
0: Ẹ̀jọ̀ kọrin. Tó yẹ wọ́n tún bọ̀ kọrin.
1: Ó kílẹ̀ ẹ̀dà Amẹ́ríkà títí lọ dé London.
3: Ara kèmí ẹ̀ máa ń.
0: Nígbà ẹ̀ mọ́tẹ̀ tún kọrin 0906 2000 949 Ajé ọ̀dà a ṣì ní àwọn ìṣẹ́jú mọ́ba ìṣẹ́jú díẹ̀ sí. Hello.
3: Hello.
1: Hello. Hello.
0: Ẹ ká sọ máa o.
3: Ọdún náà ń bọ̀
0: láti. Àti ọdún láti bọ̀.
4: lati ido
1: ido ke
0: se gba kokoya anti odun ni
4: mo se pe wa le ri mi o mo se pe wa le ri mi o

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kétékété ìkànnì dati 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè, àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi tọ̀ pé wọn ta fún wa mọ́ o, kò dẹ̀ sún jẹ nlé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìhà àrìjọ́ rárí sí mi. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèétì méjì ni mo ṣe ní ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèétì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM 94.9.
4: Ẹ kú ọjà o.
5: Ẹ káàbọ̀.
4: Ìyá bíi ti ń síbò nìkan.
5: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ rìn bó wà ní látàárọ̀.
6: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wàá dà.
5: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìnyín tí ìta nkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
6: Kí ni tó dé ó polówó ọjà rẹ ni.
5: Mo polówó o, èrè yóò wọlé náà ni, ìyí ti rẹ ni bí mi.
6: Àwọn bó ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bíi ti sin.
5: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtúbá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
6: Ìyá bíi ti sin, ìwọ lọ sọjà rẹ lófò. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì, ṣe kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
5: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
3: FM 94.9.

0: mo kí yín káàbọ̀ sí abala eléyìí ti iléeṣẹ́ Visionary Eagles Global tó ń ṣe onígbọ̀wọ́ ẹ̀.
1: Olúwa visit me, I dey wait.
0: Ìròyìn ayọ̀ léléyìí tí mo mú wá láti iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ yìí a máa kọ́ni nípa bí a ṣe ń ṣe ètò ìṣúná. Eléyìí tí yóò fi rú gọ́gọ́ sí. Financial Empowerment Classes. Iléeṣẹ́ yìí ti kọ ogun lọ́gọ́ àwọn èèyàn. Sọ́ọ̀sì ti ń jàǹfààní ẹ̀ táwọn náà ti dolóríire. Ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá jọ mọ iléèwé. Ó jọ mọ ẹ̀kọ́ṣẹ́ ojé bàbá lájé bàbá lọ́jà. Ó jẹ́ oníṣòwò àbò oníṣẹ́ ọwọ́. Má jẹ́ kí àǹfààní ńláńlá eléyìí kí ó fò ọrú. Kó o tètè dìde fúyà kó o darapọ̀ mọ́ àwọn olóríire tí wọ́n ti ń jẹ àǹfààní yìí. Gẹ́gẹ́ bí ìgbéléwọ̀n ilé ti Báńkì Àgbáyé World Bank tí wọ́n fi léde. Wọ́n ní pé ó tó bí ìdálọ́nà 40 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ìṣẹ́ tó ń bá múlẹ̀. Ìwọ náà lè yọra rẹ kó nú iṣẹ́ òun oṣì. Kó o darapọ̀ máwọn tó ń gbé nǹkan re ṣe. Nípa bí àjọ iléeṣẹ́ Visionary Eagles Global èyí tí wọ́n ṣe mọ́ kọ́. Lọ́nà lànà à ń tẹ̀lé. Eléyìí tí wọ́n náà fi jẹ́ èèyàn láyé. Wọ́n ti wá fún wa láǹfààní lórí ètò yìí. Ipe èèyàn 30 àkọ́kọ́ the first 30 people. O lè tẹ àtẹ̀jíṣẹ́ VEG. Eléyìí tó túmọ̀ sí Visionary Eagle Global. VEG àtẹ̀jíṣẹ́ yẹn kó o tẹ̀ sí
2: 070-6998-6212.
0: VEG àtẹ̀jíṣẹ́ yẹn kó o tẹ̀ sí
2: 070-6998-6212.
0: O náà mọ́ gọ́ra rẹ. Ọ̀fẹ́ ni wọ́n fáwọn èèyàn ọgbọ̀n yìí. Ni wọ́n kọ́ wọn. Láwọn ẹ̀kọ́ tí owó fi mọ rogún sí àsùnwọ̀n rẹ. Tí wọ́n náà fi kó lẹ́gbẹ́ à ń là kàkà. VEG àtẹ̀jíṣẹ́ yẹn kó o tẹ̀ sí
2: 070-6998-6212.
0: Àjọ iléeṣẹ́ Visionary Eagles Global. Kò rọgbọ̀ kú lè jọba rárá. Bẹ́ẹ̀ ni kò ní kankan ṣe pẹ̀lú sógúndogójì eléyìí tá a mọ̀ sí Ponzi scheme. Ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tẹ́ pé sógúndogójì ná ń bá káàkiri tó sì ti jẹ̀ wọ́n mọ́lẹ̀. Irúfẹ́ àǹfààní ńlá láyé ẹni tí èèyàn bá fẹ́ràn nìkan lèèyàn ń sọ fún. Torí kárìn ìkápọ̀ báyìí yíyẹni yẹni. Ìtìlẹ̀ iṣẹ́ yóò kọ́ ni pé ọ̀nà ilé tí ó fi mọ lu orí rẹ láti jẹ́ kí owó kó mọ wọ àsùnwọ̀n rẹ. Sọ wá rí ṣe ilé iṣẹ́ Visionary Eagles Global yìí. Ìn tó tún wá dùn jù ń bẹ̀. Ni pé nígbà tó bá kọ tán tó bá dángájíá tán. Wọ́n á tún wá máa mójútó ilé ìtàn mọ̀ sí mentoring. Ìtí tí wọ́n náà fi mọ gbé nǹkan re ṣe. Tó mọ kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀. Ra mọ́tò rán mọ́ léèwé fọmọ sẹ́nu kọ́ṣẹ́. Láì ṣe pé a wá ń yáwó káàkiri àbá wá ń sáré kìtìkìtì. Àbá wá ń sanná ní káàkiri láti rówó. Ó jẹ́ tètè darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí. Kí wọ́n náà fi àǹfààní kó fi kó fọwọ́ ọ̀fà ìbanu. Fẹ́yìn 30 àkọ́kọ́ tó ń gbọ́ ètò yìí. Ọ̀fẹ́ ni wọ́n kọ́ yín. O lè tẹ àtẹ̀jíṣẹ́ VEG. Eléyìí tó túmọ̀ sí Visionary Eagle Global. VEG àtẹ̀jíṣẹ́ yẹn kó o tẹ̀ sí
2: 070-6998-6212.
0: VEG àtẹ̀jíṣẹ́ yẹn kó o tẹ̀ sí
2: 070-6998-6212.
0: Ibi tá a rí mọ lónìí lélẹ̀ lábara iléeṣẹ́ Visionary Eagles Global. Eléyìí san ṣo nígbọ̀wọ́ ẹ̀. Ìwọ náà tètè já ìtànà eléyìí tó ń tàn.
3: Ìwò ní foníwà sílẹ̀. kamunu araye dun ka deri posunu ikanni 32 fm 94.9 loni laughter house orioke tente premier makola ibadan
4: Okay, my people, this is not the station where they tassel your body with Petalicious Baby with the Boss Brain.
5: Baby with the Boss Brain.
6: Best music.
7: You're in the mix.
8: Best music.
4: 32 FM 94.9. Now we feel the world with laughter.

0: ilẹ adúláwọ lówó mi ká ti bẹrẹ ìrìnàjò wa lọwọ ọrọ lẹẹtọ ní lórí ìkànnì adẹrin ipò ṣọnà 32 fm 94.9 atọkùnrin àti obìnrin tó ń lórí ọfẹ àti máa gbọ wa nínú àkókò ìyá kí n pẹ ẹkú déédé àkókò yìí jákèjádò àgbà ńláyé agbẹrẹ ìdáyà wa lédè yorùbá ọ náà lájá sí ẹkú gbádùn wa látàárọ abimọlá làbí lórúkọ mi sporty crystal bóyá sọ fún pé adúláwọ náà lówó mi láti bẹrẹ ìròyìn lọwọ ọrọ lẹẹtọ ní ká mú láti inú ìdíje tó jẹ ti kọmẹsíyọ fún ìdíje tilẹ adúláwọ èyí tó ń bọ lọọkan láwọn orílẹèdè mẹta ọtọọtọ tanzania uganda àti amáràmúlẹgbẹ wọn tí yọrùn ó fi dé bá ìfẹsẹwọnsẹ gbogbo tán gbá lọwọ wọn kan ti gbá tiwọn lánàá wọn ti gba yìí bẹẹ làákọ gbá tiwọn ní ẹ tẹ ń bẹ amọlódì ó tún tẹsíwájú torí láàrin bá ṣe bẹrẹ sí ní sọrọ ìfẹsẹwọnsẹ láàrin eritrea àti south africa ó ti bẹrẹ wọn ti gbá ìṣẹjú méjì ẹnìkan kò tí ì mí àwọn ibẹ làágbàdé nu ìdíje league ilẹ ti nàìjíríà pẹ̀lú bí ọ̀sẹ̀ ìbò ṣe ń lọ lọ́wọ́ lórí pé nínú àwọn fẹsẹ̀wọnsẹ̀ ti ń bẹ́lẹ̀ alakalẹ̀ jó di mímọ̀ ipò kan ń lura wọn bẹ́ẹ̀ làwọn kan tẹ́wọ́ gba ìyà ó jọ ní lójú jọjọ́ wípé ikọ̀ ti èyí ń bà tí ò tí ì lórí ọ̀fẹ́ láti borí ìfẹsẹ̀wọnsẹ̀ kankan ní sáà ta àwáì lọ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà báyìí wọ́n ní ẹgbẹ́ wàlú shooting stars ní àmì ayò mẹ́ta sódo kò ṣeé gbọ́ bákan náà à ń retí tí ó ṣẹlẹ̀ láàrin ìfẹsẹ̀wọnsẹ̀ ti Katsina United àti Rivers United àti ìmọ̀ bí wọ́n ti ṣe sí òun tó lọ lọ́wọ́ bẹ́ẹ̀ àmọ̀ jẹ́ kó yé wa abala kọ́ ti parí láàrin shooting àti ikọ̀ ti èyí ń bà báyìí ná nílùú Èkó ikọ̀ ti Sporting Lagos àti Ìkòròdú City ọ̀rọ̀ náà ń gbá tiwọn abala kọ́ ti tẹnubodò òde òdo dá ń gbá bá a ṣe ń wo ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lọ́wọ́ nù abita wa bẹ́ẹ̀ ni wọ́n fi ṣàfihàn orí pápá abala kọ́ ó tẹnubodò bẹ́ẹ̀ mi ṣe ń sọ fún yín bákan náà ni ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Warriors àti Enugu Rangers àti ìmọ̀ tó ṣubú tẹ̀yùn àti ìmọ̀ bí àlà tó dé dúró ìyábẹ̀ náà làágbà kúrò bọ́ sínú àwọn nǹkan míì àkókò ìkéré pọ̀ lónìí ẹ má yẹ kí n tàn yín àgé mọ́ra wa lọ́wọ́ nítorí pé bá a ṣe mú àtúpalẹ̀ wá tá a tún mú ìyànnà náà jáde bẹ́ẹ̀ lágbọ̀n bí tá a wà agbọ́dọ̀ dúpẹ́ lọ àwọn tó rí ni tí wọ́n sọ pé báwọn tèèyàn ṣe jẹ́ tí wọ́n sì kí ni káàbọ̀ bó ń sọ nípa ní ẹgbẹ́ ti iléeṣẹ́ tó ń pọn Hollandia Yogurt àdé agbọ̀n tiwọn ní Hollandia zone torí ìdí èyí wọn ò ní fẹ́ gbà wá lásìkò àmọ́ síbẹ̀ náà bí league orílẹ̀-èdè nàìjíríà ṣe lọ lọ́wọ́ in tó ṣẹlẹ̀ láàrin kan ti Sporting Lagos àti ẹgbẹ́ bàlù Baraw nígbà tí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ wọn èyí tó kọjá níbi tí olùkọ́ ni wọn bútà tó ti ń sọ̀rọ̀ jáde àjọ tó ń darí league orílẹ̀-èdè nàìjíríà ti mọ́ òǹlédè báyìí kí nìkan tọ́dẹ̀ ń sọ wọ́n ní kí ẹnikẹ́ni tó bá ní ẹ̀hónú kankan lórí in tó ṣẹlẹ̀ nínú ìfọsẹ̀wọnsẹ̀ àbí láàrin àwọn tí wọ́n jọ ń da ìdíje papọ̀ kíkálukú kó fi iyè dénú kẹ́nikẹ́ni wọ́n bá oníròyìn sọ̀rọ̀ ilé tó lè tàbùkù league orílẹ̀-èdè nàìjíríà mọ́ wọn gba agbọ̀nbi tó tọ́ láti bá àwọn sọ̀rọ̀ ni gbogbo tó jẹ́ mọ́ báyìí náà lápẹ̀ kẹ́lù lórí ìkànnì lọ́wọ́ ọ̀rọ̀ lọ́tọ̀ ní bákan náà ládé ẹgbẹ́ ẹ̀ṣẹ́ kíkan pẹ̀lú tó ń bẹ́lẹ̀ báyìí ìjà ti Tyson Fury àti akẹgbẹ́ rẹ̀ Anthony Joshua tí a ti ń wò lójú láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tí a sì ti ń tọ́ka pé òpin ọdún ní oṣù kejìlá nísàn náà ni yóò wáyé ṣùgbọ́n tí àwọn kọ́nukọ́ kan jẹ jáde látọ̀dẹ̀ tó jẹ́ alátìlẹyìn fún Anthony Joshua mo ń sọ nípa Eddie Hearn tó ń sọ wípé tí ọwọ́ Dana White ọ̀gá àgbà nínú àjọ tó ń darí UFC bákan náà ọ̀gá àgbà nínú àjọ tó jẹ́ ti májẹ̀polówó ọjà rẹ̀ fún oní àgbọ̀n ẹ̀ṣẹ̀ kíkankan eléyìí tí orílẹ̀-èdè amẹ́ríkà ti ń gbé lárugẹ àmọ́ bó ti wá jẹ́ pé ọkùnrin náà tí Eddie Hearn sọ pé òní fẹ́ kọ́wọ́ rẹ̀ ò sínú ìjà náà tó bá ti wà ń bẹ̀ jẹ́ pé ìjà náà ò ní wáyé tó òun náà ti sọ̀rọ̀ lónìí gbogbo tó sọ náà lápẹ̀ kẹ́lú mi tá a jókòó sí wá lè sọ̀rọ̀ yìí títí ká wá sọ débi ọ̀rọ̀ Manchester City torí pé láti ànálẹ̀ ti gbọ́ tí kálukú ti ń jẹ́ lẹ́nu lórí pé Manchester City wọ́n ti padà di Mante nínú nǹkan tó ń bẹ̀lẹ̀ báyìí wọ́n ti padà tẹ́ o ẹ̀sùn eléyìí tó lọ bí 5 tí wọ́n fi kàn wọ́n bíi 6 ó dín ní 6 ni wọ́n sọ pé wọ́n jẹ̀bi ìtẹ́lẹ̀ àmọ́ lánàá tí ilẹ̀ gẹ̀ẹ́sì sọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹ̀sùn fi hàn pátá láàrin ọdún mẹ́sàn-án ikọ̀ ti Man City wọ́n ti dambarú wọ́n ti ṣe àmúlùmọ́là ìṣípòrọ́pọ̀ owó nílànà tí ò fi òfàyè gbà tó lọ bí 900 million owó fẹ́ yà mí wéde ni pounds láàrin ọdún mẹ́sàn-án ni wọ́n ti fi ṣe àtìlẹyìn fún ikọ̀ ti Man City ní ìlànà tí wọ́n pa tí wọ́n ná lẹ́rí agbátẹrù láti àwọn iléeṣẹ́ kan tó jẹ́ ti àgbọ̀n ti Middle East ńbẹ̀ gbogbo kíni ló ti bẹ́ lójú báyìí ó sì ti wá lu ibi tá ti mú ròyìn sọ nírọ̀lẹ́ yìí mi ò tí ì mọ́ ṣùgbọ́n káàkà ní kékèké ni báyọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ abala kejì láàrin Sporting Lagos àti Ìkòròdú yóò gbìnà ya 32 FM 94.9 Abimbala àbí lórúkọ bí Sporting Crystal lórúkọ gba àwọn tájọ wà nínú kulú bíbá náà là kì í káàbọ̀
1: ebene zadi osimiri professor nunkin kabo sori etege
0: awon ton fi larugba pe o ko wa ni professor mu ya jembe la toro clever baba ta to ni ta ba to o le mude dani a soro nbi bayi ni ijeta any wednesday we pe ta gbo lati ru eko ni pe o se se ki won o se adura ni papa sere ti sporting ati korodun lo lowo bo si ogun olohun o da ki won ni gomina te titi e la nbe o sporting lo gba ball lori field won abasun bo mi ni
2: Monsignor. Ni Mobolaji Arena.
0: Balaji Johnson.
2: Mobolaji Johnson Arena. I bet not entire you. Sherry, a mima won't go. Kunje nkan to buru gege bi won ti se so fun wa bi pe gbogbo ojo nbe ninu ilu patapata ti joba ni ijoba de ni ase lati ilu tabaguku wo ori fidi ti UK na yen ni ti London se bi won se boxing be won de ja won event mi nbe even koda gan ari gbomi wa asiko mi wa de won ti gbarogbi be sugbon baba lu nja tun se pada se ase bo se yen ko wa tabi yo baje tayo bo se yen ori tori mo lori isa mo elomi te npe npe oto ni ba se ronu oto ni ba se ronu oto elomi so pe awon lata ko ni kini gan ke so ra lata elomi gan ti so to so kan loju pe se to se fidi se re daya ni kan mo se nbe ni mi wa boya boya ke se re daya ni kan mo se fidi boya ma sun nbe na abi boya gan mi de ti wa to ma se nunu
0: papa o ma bu ke mo fidi
2: emi o ma gan ti won le se division mo o wa di melo ti e se ti an lo ti an da pada bi o se pe akoba mo re ifu mo re nkan so so fi npe mo ta ma se lo mo e dori fidi mo bo le se beti na wo te ni mo ni dori fidi ni mo ni wo wa de so be mo fesi si be ni so mi o ba ko ro wi pe se ra mo asiko yi ta ba yi ni sin yi asiko odo yin mo wa egbo mi se egbo mi eyan yin ni wa asiko ilo de le a le stop won ko so be ta fesi so mo ma ko ro won yi pe ti o ba ti je bi kadara ba ko ti a ba fe lo e je ka gbe ni lati da pada si ba se ba tabi koju be lo koda e ta ko lati le gan akoku pe debi debi to ti wa wa nbe tele o ke woru pe bi ni se bo se aye no man no to nkan to wa nbi wa mi ro aso top ni o so top ko so top o no ma grass ko no ma grass
0: o sa
2: dun
0: cheke fi o ti wa ni
2: ara pa di gangan be ba ya di gangan ti bi gan ti buje e te n pa bolu se ru ku nta dandan ko ni ko je no ma natural na bo je top na ba to ba je bo kile dada to yo nigba ti kadara ba ko to lo ba mu wa a mo se ta ba fesi ko ba je blue ko ba je grass green ko ba je grass white la fesi a le fesi okay se bi ko average re bai on and one ke se bani ko ba gba lo kan eni ko da bi kuku ti eni
0: ba
2: e yo so bu ko ru be ru a wa la odo odo be yen ka won je ba wa kan jo kan ba moju na bi se ni odo wa bi ba ni si pa pa se ta ni bi meji ni
0: eni
2: okay ani ada mo si bambi
0: eni o
2: a e yo kan niyan elekeji ani liberty
0: pa pa we liberty e se fidi
2: e ma ani ke lo ma se na won be la nso awon te lo ti nlo chemistry ti nlo awon transport ti nlo ka de lo ma lo ka be le ile ke be ri eleyi ni ta se mi o so pe gbogbo to di ko chele sugbe eleyi ba kan fe ni ile ba wo ni ere daraya boya bolu ni o boya egi ni o boya ese kike nu kan bile e to ti jawon te lo nlo yen yen na fe se bi kata den ti ka de so boda o a mo fi lo mi si wo o e to ba ti bi mo do a ni o mo bi mo si o nkan kan se bo na la fe so nbe ba se le pe nkan mi wa nbe ka lo mo lo ati mo pe e to promise wa ton la wo tun se
0: ijoba apapo lo ni liberty o e yo sanwo ko to lo
2: e ra ni o a ni be pa ni kan lo sanwo nbe e bo wo wa ni e bo wo e je ngeje leyin wa nko ah so pe ke mo mi o so kan pe lo wo to fe san mi o mo kankan pa re to ba wole se woni ro pada ni se mo mo ripu wa lo bayi ni ko si to kan pe lo wo to fe san sugbe ibe yen ni kan lo ma lo kan bi to ba de lo be kan lo nu olubadan gba yen koko sa wa nbe na begebu kan mo na wa be le bu nkan mo ta so niyan mo je gbe boya mi o mo kankan pa re eleyi ti ti ka da ro bi ko ma ba ri bo o be se wa ri bo o be si kan bi le na nbe ta ja ma lo bo se pa gbadu no water yen na
0: se be ri eri samo egbemu di aka to wo bi bayi
2: ah ke to gbe si bi bayi ni bi ti bended ita ibi bended ita iba ri bayi je gbe si bi e bo tun leleyi nga to na ni ke se pa nta ko ata ko eni keni ko si o kan wa pelu eni keni en to ba didi to lo ma mu wa ko wole sugbon ta kan so ni pe kan yonda leleyi ti be lo to si odo wa yi ko fi le elekeji yen kan ma lo lo o tan nta wa kan so ni yen
0: ko si wala ya ah mo fe bo so lo yara ya wa eh bo mo pe o ma ri eke tuki to tweet ke ma ri lori x a don le ra wa kiri ni enikan bi osuba kan fun abi bola labid ni agbon be kan won ni sugbon mi o ri abuku shooting stars mo se yi ni e be so bi meri o ti na ti ti fe ni e file mama fo ho eh won ni ri abuku shooting stars mo ki la fe ma wa alebu si ni bi ti o si kankan should just as she dey do lower by iru yan den dun but ah coincidence buruku lele e bi mba ti o ti na match kankan taru to mo no na lugba ko wa se ko sesi eyin ma ma ri first victory mi o ri e to very fast resort 4-0 against Shooting Stars kilo challenge sati bere ni
3: 50 minutes eh hello in the in tabakan paro tara wa je loku iko Shooting Stars ni sata wa yi bo si le so pe nkan ti mo ti wo ti bi awon fe se nse ti mo ti wo ele ti won gba labi okuta ni mo fe le so pe best performance won so far but best performance won ele ile na re ki na vi score go kan pe na vi score ki lo de pada pada yori si won pada ja na ni bo se wa wa bayi pe oluko ni yi e be mi loto awon kan ba ni ngba ti nko ba ti se o ba sele tan la mo ni e se bi mo so se bi mo se gba se bi mo sawo ko si bi o se ni ma wa mo ran ti ngba tan tan se nta e for one fifa won e olorun fe ko kan gba ti won gba ife se won se to lo ni pa wa se ile kan sala iwo yin lo so pe anise a fe ife se won se dakan ma o taya o ma e ja wo good football ka pada nu ga mo pa wo good football ati result ko wa lo te mo ije ka gba pe ife se won se le to lo ti ko yin ba lo gba loke ta ibe le mi ti pe yes mura booster o ma wa fun won cause ke yan lo si le kano pillar sin bi ta wo ero po to not yen wo bo se ko de ko lo draw o wa je pe le lo wa awon to tun to tun fe ko ju lele awon te pe yes ewe won o da ni ewe record won o da ko ti e tun wa da ere ewo bi ti won ti bere ewo lati si lo ati pa ni 3 loss away bayi oni won ti ri ni sata wa yi se le ni ta ba la mu point le se bi ta pari si ni sa to lo ko ni ma so pe okay en to pari si top 3 to pari si top 2 kini wa expect lo wa to ba fi le di sa to tele okay boya ko ti e push for league abi ki position to pari si last season yen ko su pari sibe bo bo se wa baba ipe la nkan to nfa akude fun iko shooting star oni pe kini ba ye so pe yes a le oluko ni nurudin awe en to be ba ye mo shi so up till today a mo ye length of contract ti won do up till today boya gba ti nkan ba ko ti ni ba la boya won fun lo ti meto ba bi nkan shooting star lele e lo wo line up won ko si ko last even gbogbo ewe ti won ti gba e le ri pe boya won ti e yo one player kura bi nkan kan at least be 5 or 6 o le ma change
0: e je ka la sojo ka pada di 32 FM 94.9 Laughter House Premier League Makolan Lubada Apadabo Ekukale

0: ọdún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ ẹ̀rọ ọ̀fọ́ṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní Mokola road ní Besnard bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sọ.

wọn bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí ìdọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tá ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé. Pinnu ló kà yá ara rẹ o. Venitone Cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù. Venitone Jagunlabi panko pè ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Cleanser atẹ́jẹsẹ maradán bíi kórósin. Venitone Cleanser kìkì dégbógi tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Cleanser. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533 Iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone Cleanser. Òun láyé tún lò. Online Dynamics Iléeṣẹ́ akọrinrin àjò tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbẹgbẹsẹ̀ kó bá wọn rìnrìn àjò kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìn àjò lọ sí China April and October, Europe, Germany and Netherlands, June 2026 South Africa, May ló bọ́ sí London, November 2026 ní ti BSB. Ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fi mọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent off Idishin Police Station. Jẹ́ríkó Ìbàdàn. Telephone 08102738145 àti 08032429497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.

ẹwù gbọ́rọ̀ wò látòórọ̀ oníṣẹ́ ọwọ́ ń ṣiṣẹ́ oníṣòwò náà ń kára mọ́ àwọn oníṣẹ́ ìjọba ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń tún táì lọ́rùn ní látàárọ̀ tẹ́ ẹ bá wá lọ sáìtì tẹ́ ẹ làwọn new site yẹn dáadáa àwọn bricklayer ó jẹ́ carpenter ní kódà plumber irú àsìkò tá a wà yìí ná ń ṣíwọ́ ọṣẹ́ ẹlòmíì ń fọra lọ́wọ́ ni wọ́n wà níbòmíì tí wọ́n ń gbọ́ nígboro tààgò mẹ́fà bá ti lò ìkànnì 32fm 94.9 náà ni ẹ kú ọ̀lẹ́ o ẹ kú àtàárọ̀ ṣáájẹ́ bugbájẹ́ lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ níkànnì 32fm 94.9 láàrẹ́ tuntun náà lágbérí rọ̀lẹ́ ẹ̀tù ní mo gbé ká yánmọ́lé ẹ kú kalẹ́ o. Usman Haruna lorúkọ tèmi Downy oníròdùnú rèé oníròdùnú tí ò ní bá wọn fọhùn ìbànújẹ́ láyé fàbàdà.

0: súnmọ́ bí jẹ́ àpàrà wa lẹ́rìn yẹn súnmọ́ bí jẹ́ ká múnú ara wa dùn.
1: ọkọ mú jìdá ọlọ́lá bàbá kú dira.
2: arúgbó ìṣọ́lá gbárí tuntun
0: ní. Ní tí mo fi ní ní tí a máa ṣe lónìí lórí ètò ìyàrá ọ̀tọ̀ ni gbogbo wa máa ń sọ gbogbo wa máa ń ṣeré gbogbo wa máa fi ń fọ̀rọ̀ jómi toró ọ̀rọ̀ láàrin ara wa tá a bá wo eré sinimá àgbéléwò.
1: ẹbí a bá fàájì bọ ẹni bá lọ ló bá kú.
0: Tá a bá gbọ́ orin àbí tá a gbọ́ adẹ́rìn pòṣónú kan tó kàn sọ nǹkan kan.
1: Ìdí ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn omi adágún.
0: Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń gbọ́ mi lọ́wọ́ yìí olólùfẹ́ àwọn tí wọ́n ń ṣe àwọn nǹkan yìí ni wá.

0: ọpọlọpọ èèyàn bí wọn bá gbọrin lágbájẹ ti gbé àwo orin tuntun kan jáde èyí tí wàá kọkọ gbọ ni pé ẹ jẹ á gbọ nǹkan tó máa kọ tó lórin tuntun tá a tún kọ mọ ní ṣèbí kò kúkọ tó ń kọ tẹlẹ náà ni ìró náà dẹ ni wọn á jó sí ẹnìkan kọrin jẹ nìkan lọ ẹnìkan ṣeré jẹ nìkan lọ ẹnìkan mọ̀ ṣe jẹ nìkan lọ lójú ẹlòmíì kò tiẹ̀ dàbí iṣẹ́ lójú ẹlòmíì wọ́n kàn ń ṣeré wọ́n ń ṣeré pé wọ́n ń ṣèránu ni àmọ́ iṣẹ́ àwọn èèyàn kan nìyẹn ẹnìkan á dẹ̀ jókòó á kàn bẹnu àtẹ lù ú ṣá tí ẹ fẹ́ mọ bó ṣe rọrùn tó lẹ́yìn iṣẹ́ lè tó ń kàn ní 32FM 94.9 tá a kalẹ̀ sí laughter house lórí òkè tí ń tẹ premier mọ́kọ́lá ńbàdàn.
1: Gbogbo yín ló máa kéré ọjà wálé dáná.
0: Ẹja ṣeré ọwọ́ ń rọ̀ lẹ́tùn ní.

0: nǹkan tí ètò tèmi fi jẹ́ àrà ọ̀tọ̀. Ẹ jẹ́ ká máa ṣe eléyìí ní ìmúralẹ̀. Fún ọjọ́ Sunday tá a máa pàdé. Ní Race Course Amphitheater Ládámásigbà Ìbàdàn. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń bèrè pé kí náà ṣe ń bẹ̀ kí ló dé. Ẹwà updated ń ti yín ni. Ẹwà outdated ẹ ń bèrè pé kí náà ṣe lọ́jọ́ Sunday. Láti ìgbà tá a ti ń fi sáfẹ́fẹ́ tí gbogbo ẹ̀ ti ń kù rìrì.
1: Pẹ̀lú àpọ́nlé náà ṣe mú wa ọkọ̀ yọyọ. Ní Kaduna, ọ̀dọ́mọdé ń ṣe bí àgbà.
0: Onílé ti gbọ́ àlejò ti gbọ́. Àfẹ́ tó wà nú olè nìkan ni ò tí ì gbọ́.
1: Gbogbo yín ló wá kiri ọjà wálé dandan àmì àṣẹ.
0: Lọ́jọ́ Sunday, dáago mẹ́rin bá ti rókogó báyìí.
2: Gbogbo yín làkí pátápátá, ẹ ṣé o.
0: À ń retí gbogbo yín.
2: Ẹgbẹ́ Packers ní Kaduna. Lọ́jọ́ tí wọ́n dé Kaduna, wọ́n ṣe gudugbu.
0: Àní níbi Laughter Fest tá a gbé kalẹ̀ ni. Ládámásigbà Ìbàdàn bó bá daago mẹ́rin lọ́jọ́ Sunday. Pẹ̀lú àwọn olórin lóríṣiríṣi àtàwọn adẹ́rìn pòṣónú lóríṣiríṣi. Ṣẹ́gun ṣìgbó lójú òpó Facebook ẹ kúrò ọ̀lẹ́ o. Wa kò tí mo tì láti New Garage. Àlàáfíà ń bà mí délé ìjìnlẹ̀ wa.
2: Kìmí S. Adétòrò. Ọmọsán.
0: Àlàáfíà náà wà.
2: Tí wàá ní ìrà.
0: Bá wà dáadáa.
2: S. Adé.
0: Wọ́n wà níbi tán ti ń fi de ewúrẹ́ jiyán. Kò sáàmù. Ó dáná ń rọ̀ lẹ́tù ní kí ni nǹkan tá a máa ṣe gangan.

Oda náà kí la máa wá ṣe lórí ètò yìí lónìí. Ah, já wo báyìí ná, àwọn olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá, ibọ̀lẹ̀ wà ń rọ̀ lẹ́tù ní, ibo ló ká yín mọ́. Ìbàdàn lèmi wà, ibo ni wọ́n wà. Ìkànnì 32FM 94.9 ni mo wà, ibo ni wọ́n wà. Oda náà ṣe o ṣe tán, tó o bá sú ọ̀ fún ẹ tó o mọ̀ pé o lè gbégẹ̀ sí pé lóòótọ́ àti lódodo, olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá ni ẹ́. Ìwọ ti máa ń lẹ́nu pé ẹnìkan ò mórínkọ, ẹnìkan mórínkọ. Ìwọ náà wá dánra wò ń rọ̀ lẹ́tù ní, já wo bó ṣe wà sí. Jẹ́ ká jọ sáré ta lórí ọwọ́ yẹn àbó mọ̀. Mò ń bọ̀ ná.

0: bọ́ bá oníṣe wà mí tán wà tán ń gbọ́ àwọn ará àbàdàn ń retí mi lọ́jọ́ sunday ẹ̀yin náà wáṣù ara yín ó yẹ jáde tán orin òṣùpá tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ mọ̀ dáadáa tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ lè kọ orí saheed òṣùpá gan máa wú mi tó wà bí a. 090-6200-0949 Joshua fun yin kede wa ma wo mo le ni nkan fun yin o enikan ni e kin kan wa konrin lasan kon ma fun mi ni nkan kan eti e don wu na 090-6200-0949 kẹ tó máa bó lórin kan wọn ò múrin kọ ìwọ gan wá ṣù ààrẹ báwo ló ṣe wà sí.
1: ní france ṣe wọn gbére jackson lọ bí jíjó máa lè jẹ
0: fún. ó dáná ẹnìkan ti wà ńbẹ ló ẹ kúrò lẹ o.
2: pátálàgbà dèmi akíbọdè délé jìnlẹ.
0: délé ìjìnlẹ kan ló wà lórí ètò ńrọ lẹyìn bàbá ń fara ń sinmi lọwọ dẹni onírò òdùnnú ló wà ń bí ẹ kúrò lẹ.
2: ohun yẹn jọra wọn ní ìbára
0: gbàrà ní
2: báà ni o
0: ó yẹ kí lorúkọ yín ìbẹlẹ tí ń pè.
2: olúwaṣẹ́gun babatunde
0: olúwa láti mọ́kọ́lá
2: olúwaṣẹ́gun babatunde bẹ́ẹ̀ ni.
0: ókè ó yẹ gbé mi débẹ̀ wò.
2: ìpín lórí òṣùpá kan.
0: ẹ fún mi lórí òṣùpá kan.
2: mo bá bá gbàgbé ẹgbẹ́ gbọ́. kò sí bá ọmọdé ṣe wúlò kò sí bá ọmọdé ṣe wúlò láti kékeré orí pé òun àwọn àgbẹ̀ lọ́mọ wẹ́ máa rán. bọ́lá ọmọdé ó ṣe fi sílẹ̀ láti kékeré rípe ohun bá gbọ lọ máa.
0: ok
2: òbí bá jẹ́ wọn láwọn yẹn mọ̀ lálákì kan jù ó fi fáwọn ọmọ rẹ̀ kan lè.
0: ẹ̀tún ẹ̀ mú mi ẹ̀ mú mi ẹ̀ mú mi ẹ̀ jẹ́ kí ẹ̀ dúró ẹ̀ mú mi.
2: òṣùpá dúdú ewu rọmọ sálọrọ orin tí wọn
0: wò
2: pàtàkì sí náà mi nílẹ̀ gan kejì tó dé.
0: bẹ́ẹ̀ bà
2: dúdú ewu rọmọ orin tí wọn pàtàkì sí náà mi nílẹ̀ gan kejì tó dé. ṣùgbọ́n áfíríkà máa ló jà àti tí mo ń fẹ́ o
0: nípa
2: ẹ̀kọ́ aláwọ̀ má gba yàrá ní láyíláyí. ṣùgbọ́n áfíríkà máa ló jà àti tí mo ń fẹ́ nípa ẹ̀kọ́ aláwọ̀ má gba yàrá
0: ní láyíláyí. ẹ pàtẹ́wọ́ fúnra yín fúnra ara yín ẹ pàtẹ́wọ́ fúnra ara yín.
2: àwàdàràgbà
0: kò ní bàjẹ́ kò ní bàjẹ́ àwa ti mọ̀ bẹ́ẹ̀ ti rẹ́ẹ̀dì ẹ ti ń dúró dòṣù pa ń bàdàn nìyẹn.
2: bàbá gbàrà pé ṣe máa rí for the first time.
0: for the first time.
2: ẹ pàdé wa lọ́jọ́ sunday.
0: kò ní bàjẹ́.
3: many people
0: sẹ́yìn náà ń gbọ́ àwọn èèyàn ti ṣetán àwọn èèyàn ti rẹ́dì ó wà lára wọn.

0: ó dáná sáré lómi ń bẹ ẹlò ẹkú ọlẹ o. Ẹkú ọlẹ orúkọ yín àti gbẹlẹ tí ń pè wá.
1: Orúkọ mi ni Babatunde Adeleke láti gbági.
0: Babatunde Adeleke láti gbági. Ẹ̀yin náà ń bọ̀ Sunday àbí.
1: Mo fẹ́ wá rí bàbá àgbàlagbà.
0: Ẹ fẹ́ wá rí bàbá àgbàlagbà. Ó yẹ orí bàbá àgbàlagbà wo lẹ̀yìn lè kọ́. Ẹ gbé mi débẹ̀ rù.
1: Mo lè kọ́ mo ní àwọn sáyìn àyà fúnọ̀sì. Tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ àwọn sáyìn àyà fúnọ̀sì. Lọ́tàn tí láì sọ́ọ́ sọ́wọ́n ìdájẹ́. Lọ́tàn tí láì sọ́ọ́ sọ́wọ́n ìdájẹ́. Àwọn sáyìn àyà fúnọ̀sì.
0: Ó yẹ tún mú mi.
1: Ó ní mo mí sunkún pé mi ò ní bàtà.
0: Àní kẹ́ ẹ mú mi ìṣẹ́ ìyẹn náà lẹ ṣe ń kọ́ lọ.
1: Ẹ
0: mú ṣùpá mi.
1: Òṣùpá yẹn pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ.
0: Àní kẹ́ ẹ mú.
1: Ẹ ti dún mú mi, ti dún kọ̀ mi.
0: Ẹ kọ̀ mí ìṣẹ́.
1: Òṣùpá ti máa ń ṣeré ni. Ti máa ń ṣeré ni. Ti máa ń ṣeré ni. Ti máa ń ṣeré ni.
0: Ẹ kàn ń ṣeré ni. Ìyá
1: ẹ ṣiṣẹ́. Òṣùpá ló ń ṣeré yẹn o.
0: Ṣé bó òṣùpá ṣe kọ́ nìyẹn ẹ̀yin gan-an? Àdìkẹ́ mọ́rí mi wú kẹ́ ẹ múnú mi dùn. Kẹ́ ẹ mọ́rí kí n Dr. Sayid Òṣùpá wú. Kọ́ ní Ìbàdàn yẹn sẹ́, àlá máa ṣeré dòru ni. Ó dẹ nìkan wà bí ẹ jẹ́ ká wo nǹkan tán ní lọ́wọ́ ẹ̀lú ẹkú ọ̀rẹ́ o.
2: Ẹkú ọ̀rẹ́ o,
0: bàbá tẹ́lẹ̀mú ló
2: sọ̀rọ̀.
0: Bàbá.
2: Bàbá tẹ́lẹ̀mú.
0: Ok.
2: Tẹ́lẹ̀mú kọ́lẹ́jì.
0: Ok.
2: Tibánikẹ Political and Sagality is not a civil
0: substitute.
2: Àṣàmì náà ni.
0: Ok.
2: Ọbẹ̀ fún ilé ẹ̀fẹ̀ kan ni.
0: Ó yà.
2: Ọ̀rẹ́ wá kan ni. Tẹ́lẹ̀fẹ́ bá ni. Ó wá lọ ọmọkan tó mú lọ tó kọ́ lọ́jọ́ travel. Bàbá ẹ̀ náà ni mú nǹkan ni. Ó ti wá gbà nǹkan mú. Lọ́dọ̀ obìnrin tó lọ sùn, ó wá ní kọ́mọ yẹn kó kó àwọn ẹrù tí wọ́n kó bọ̀ látó kó. Nínú tírélà kó kó wá bọ̀ òun. Kó tó dé bẹ́ẹ̀, ó ti wá nǹkan mú. Ó ti ṣe bọ́sọ̀bọ̀sọ̀, ó ti fẹ́ bẹ́ẹ̀ gan. Ìgbà tọmọkùnrin bá sílẹ̀ kò wọlé, ó bá ìyá síbí ìdígun ló ń to, ó ti yẹ yín. Ọmọkùnrin ó dàsáré mọ́kàn ló kó. Ìgbà tó wá wà lórí ìyá ẹ̀, ìyá wa sọ pé Karimu ẹ̀fọ́ ọmọ yóò lè sọ̀rọ̀. Ìyá ọmọ ẹ̀ pé ọkọ̀ òun kọ́ ló wà pẹ̀lú Karimu. Karimu omi ikú kíní rẹ ni. Omi ikú kíní rẹ kọ́lọ́ tọ́mọ ní sáàkì rẹ fà. Mo ṣe ti jáde nìyẹn. Bàbá tẹ́lẹ̀mú ló sọ̀rọ̀.
0: Ẹ ṣeun gan.
2: Ṣé fún yín kan sí ni?
0: Ẹ ṣe ẹ ní sùúrù náà, ẹ jẹ́ dúró ń bẹ̀ yẹn torí mo fẹ́ lójú ọjà báyìí. Ẹ jẹ́ kó dúró ń bẹ̀ yẹn náà, mo ní màá wò ó, bóyá màá méyàn kan. Àti rí aláwàdà kan bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ àwò bóyá a tún máa rẹ́ lòmíì. Màá wo ẹni tí màá mú bẹ́ẹ̀ bá máa fún láǹfààní yẹn. Ohun náà wá fẹ̀gbọ́n ẹ̀wọ̀n lórí ìtàgé lọ́jọ́ náà.
3: Tọ́jú wá sí látú, tọ́jú olúwa kẹ́mi.
0: Mò ń bọ̀ nẹ́jẹ̀ ń dójú ọjà kí n padà.
3: Tọ́jú
4: rá mi láwọ̀ mi bí mo ṣe fẹ́ yín.
5: Mò ń bọ̀ ká ti tú ẹ fẹ́.
6: 32 FM 94.9

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ airtel
2: aṣẹ́jú ní ká gbé sí rédíò mi 32 FM

0: àwa náà mọ̀ ó dà náà ẹni tó bá máa pè mí nísìn nítorí pé ọ̀la jẹ́ independence day àyájọ́ ọjọ́ tí nàìjíríà gbòmí nira ẹni tó bá máa pè nísìn tó bá máa kọrin òṣùpá fún mi nínú àwọn orin tó ṣùpá ti kọ nípa nàìjíríà òun ni mo fẹ́ kẹ́ni yẹn kọ ẹ já ṣe yẹn wò náà ẹ máa wòran o ibi tá a ti máa mọ àwọn fáǹsì gidi rèé àtàwọn tó yẹ bẹ sáré wá ni wọn ẹ̀lú ẹ kúrò lẹ́ o ẹ̀lú o wọn rí lò.
1: torí sọ́rin mágùn mi torí bágùn mi tí mo bá ń kọ fújì
2: ọmọ gàgà táwọn onílù kan bá tún ti.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́ o.
3: ẹ̀rọ abala ẹ̀ ẹ̀ tó wọlé lẹ́kọ̀ọ́ náà ni.
0: ókè.
3: ókè nínú onílù àwákọ tó fi tó kọ ni kó fi omi ìtàn ìdílé ìtàn ẹ̀sìn fún nàìjíríà.
0: kó ṣàtijọ́ orin pa nàìjíríà. wọ́n ṣe àwọn sáré wá tọkàn máa ń jẹ ẹlẹ́nu lásán pé àláwà fọ́ fóṣù pàṣẹ.
2: àmọ́ oorun débi pé níbi kí.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́ o.
4: ẹ̀lú ẹ kúrò lẹ́.
0: orúkọ yín ibẹ̀lẹ̀ ti ń pè wá.
4: ìtàkọ́lá ló ń pè láti ìdí àpẹtẹ.
0: ókè ẹ fún mi lórí nǹkan tí saheed òṣùpá kọ fún nàìjíríà.
4: ṣé ń gbọ́ mi.
0: ẹ mò ń gbọ́ yín.
4: hello.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́ o ṣé ń gbọ́ mi. hello.
1: mo fẹ́ gbọ́ music tó jẹ́ fújì tí wọ́n ń fa ṣàyíjọ́ ṣùpá ṣáni ẹ̀kan lórí kíri ìwọ́ kan kíkọ́ ṣùpá kan.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́ ẹ kúrò lẹ́ orúkọ yín ìbọ̀lẹ̀ ti ń pè wá.
4: ìgbàgbọ́ra ló ń pè láti yídi àpẹtẹ.
0: ókè ó yà náà.
4: nàìjíríà gòbẹ̀tà ìgòbẹ̀tà láàrín sọ ìgòbẹ̀tà gòbẹ̀tà ọdún kẹrìnlélógójì.
0: ẹ kọ̀nfàm orí yín wà ń bẹ̀ alẹ́ ẹ kọ̀nfàm ṣe má jẹ́ kó lọ fà ẹ wà ń bẹ̀. mo ti mú nǹkan tí mo fẹ́ mú ń bẹ̀ yẹn ó dẹ̀ jẹ́ mú nǹkan sí. ẹ̀lú ẹ kúrò lẹ́ o. ẹ̀lú o.
2: gbogbo orin ti ń bá bẹ̀ fi wéwu ra padà
3: ká.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́.
3: bàbá tẹ́lẹ̀ mi nílé ẹ̀kan sí.
0: ok.
3: bàbá súlẹ̀ ni àtìyá ń paraga. lọ́wọ́ ọjà.
0: ẹ̀lú o.
3: náà ló tutù.
0: ẹ̀lú.
2: mo bá lọ lò jáhùn yẹn tí n bá tún gbọ́ tó sọ pé kùrùmbà jẹ́gẹ́ lómi bọ́bà ṣó mọ̀ pé mo jọ tágbọ́n mo lè ra.
0: ẹ̀lú ẹ kúrò lẹ́ o.
4: I pray to Nigeria my country.
0: ẹ.
4: tó bí pé tó lọ yá àrùn náà nẹ. kò síbi kìbìtì kò wá.
0: ìbà.
4: ọmọ nàìjíríà máa ní ní.
0: orúkọ yín ibo lẹ ti ń pè.
4: mr ọládé láti ui.
0: mr ọládé láti ui ẹ ṣeun gan àwọn kan fáàmù náà ti wọn ó yà náà.

0: ẹja tẹ̀sọ́ ọwájú ta ló ṣèlè kọrin yẹn fún mi àwọn orí òṣùpá yẹn ẹ jẹ́ ká kúrò níbi ti nàìjíríà yẹn a ti ṣèyẹn tán a ti kúrò níbẹ̀ ẹni tó bá ti pè ní ìsìn orin tó bá ti wùn yẹn ni kẹ́yìn kan mú kẹ́ẹ̀kan kọ́ sí mi létí kí n gbọ́ kí kí n dr saheed òṣùpá níbi tán wà gan mọ̀ pé ìbàdàn ti ṣe tán fáwọn ẹ̀ lóo ẹ kúrò lẹ́ o orúkọ yín ibo lẹ ti ń pè wá ẹ̀lọ́ zero seven zero five five odometa 949 zero seven zero five five odometa 949 tabi 08097 odometa 949 zero eight zero nine seven odometa 949 ẹ̀lọ́ ẹ̀kúrọ̀ lẹ́ o
1: ẹ̀lọ́ ẹ̀kúrọ̀ lẹ́
0: orúkọ yín ibo lẹ ti ń pè yí.
1: Mi bàbá ń pè láti ọ̀pẹ̀tẹ̀.
0: Ok.
1: Olu ṣùgbọ́n jẹ́ ní abẹ́rẹ́ ibi lọ́dọ̀ ní ìṣòtò ìjà orí ilẹ̀ ní pọ́tá. Ilé rí ìwùdó ra ọlẹ̀ ní ipò ọpẹ́ ní tí ò rẹ́gbó wọn pa bàbá oní ìlú àbá. Àdìgbà ló rẹ́gbó wọn pa bàbá oní ìlú àbá. Ọba ìbí kì í dàrọ́ mọ́ lọ́mọ lọ́run mọ̀ sáà.
0: Ó yẹ tún mú mi. Ẹ dá yẹn dúró ná. Ẹ dá yẹn dúró. Ẹ dá yẹn dúró. Ó yẹ tún mú mi.
1: Báyìí òṣùpá. Òṣùpá sáré yìí bàbá tún lè ya fèrè tó ń gbà kíkì mọ̀ mà tún gbèdé ìbọn sí ẹnu ìyàgò bí òjò ìjọba ayọ̀ rẹ̀.
0: Èyí náà kàn fún àwọn ẹ kàn fún àwọn Mr. Kọ́lá ẹ ti represent àwọn ará apẹtẹ dáadáa ẹ ṣe ń gan. Sẹ́yìn náà ń gbọ́. Ẹja tún mú mi ò jàre ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́ o. Ẹ̀lú ẹ̀kúrọ̀ lẹ́ orúkọ yín bo lẹ ti ń pè. Wọ́n rí lo 07055 odometa 949 080.

0: Hello. Hello. Hey. Àwọn fans sísà yìí lè ṣùgbọ́n gbọdọ̀ sí ìtàn ẹ sì kú ẹ jáde tán ẹ jẹ́ ká rí yín.
1: Ọ̀rọ̀ lè ti fetí sílẹ̀ ẹ̀gbọ́n tí ọmọ mi kọ.
0: Hello.
2: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́ o. Ok.
2: Ìgbéyàwó ṣe kókó láyé.
0: Ọmọ
2: bí i náà ṣe ṣe pàtàkì. Ṣé fún ní ẹsẹ̀ kan náà? Ẹgbẹ́ fún ẹsẹ̀ kan.
0: Ok.
2: Àní mo ní ìyá
0: kan. Ogun ẹ̀ pọ̀. Ẹ má sọ nǹkan tí ò dá o. Ṣé o borí afẹ́fẹ́ la wa?
2: Àní mo ní ìyá kan. Ogun ìyá yẹn pọ̀ bàjẹ́. Tó bá fẹ́ gbàgbọ́ àtọ̀ lọ. Ọlọ́run ló máa ń sọ̀pọ̀ kìí yẹn. A ní Ọlọ́run jọ. Tó bá ṣe tí mo fẹ́ ìfọ́ mi. Kí ìràmọ̀ lù fáwọn ìwé nígbà àjọ̀dún wọn. Ọlọ́run wa máa ṣe nǹkan yẹn fún. Ọlọ́run fi tẹ́sì. Ẹ máa gbọ́. Tó bá fẹ́ ṣèjẹ́ yìí. A wá ní ẹ̀mí mímá. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Níbo ló ti bẹ̀rẹ̀ kó tó bèrè nǹkan? Ó tún sọ̀pọ̀ náà. Kò lè ohun tó fi mọ owó ọpẹ́ wá fọ́nà gan lọ́hùn ṣé fún tó ṣe o. Kí a máa sọ̀pọ̀ náà. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Nǹkan ọmọ sọ yí pé wo bí mo ti ń ṣe nílé rẹ o bàbá ṣàdúrà mi láde onídà ni àwọn akọrin onídà ni àwọn sáà onídà gbogbo nǹkan tí àṣà máa sọ fọ́nà wo bí mo ti ń ṣe nílé rẹ o ṣàdúrà mi láde o bàbá ikú ètò.
0: Ẹ ṣeun gan sa.
1: Ẹ
0: ṣáà rí bó ṣe ń lọ. Ẹ bá ṣe ń gbórin lẹ̀fẹ̀ á máa tẹ̀lé. Laughter Fest kan ní 32FM 94.9. Hello, ẹ kúrọ̀ lẹ́ o.
3: Ẹ kúrọ̀ lẹ́ sá.
0: Yes sir, orúkọ yín ìbílẹ̀ tí ń pè wá.
3: Wálé Bùrẹ́ ló ń sọ̀rọ̀ láti Malete.
0: Ok.
3: Ṣèwé fọ́kọ ọmọdé ṣèwé fọ́kọ. Ṣèwé fọ́kọ pé omi yà lè ìyàwó ẹ lẹ́gbẹ̀ẹ́ ó sùn.
0: Oyè ẹ̀dá dúró ń bẹ̀ yẹn tún bá mi mú mi.
3: Ìgbà tó fún yín ni.
0: Mo fẹ́ wò bóyá confam ni o.
3: Ọmọ bíbí máa ṣe ìṣe pàtàkì.
0: Wọ́n ti kọ̀ yẹn lẹ́ẹ̀kan, ẹ má dojú tí àwọn ará Mọ̀lété. Ẹ mú mi. Wọ́n ti kọ̀ yẹn, ẹ mú mi. Kí lẹ sọ?
3: Mi ò ní dójútì wọn, mi ò ní dójútì wọn.
0: Ok, ó yá. Àkókò ń lọ.
3: Ofo.
0: Ẹ máa ti promise àwọn ará Mọ̀lété.
1: Ìgbà tí Lárí sì kì í ọmọ lápẹjì.
0: Disc yẹn ti ó ti skip. Eré là ń fọ́ máa yùsẹ̀ lápá bí. Ẹni à ń dá dúró níbi tó dé yẹn.

0: ọbẹ pàtàkì lọwọ gbogbo àwọn tó pè ń rọ lẹtọ ni
1: nítorí wípé kẹmi lè kún o baba lókè
0: àti gbogbo àwọn tó dá sí lójú òpó Facebook gbogbo yín lẹ gbìyànjú
1: baba dákun má fe iṣẹ òkè
2: òpó ìrìn àjò ṣòro owó tí mo ní
0: ń tá a wá ṣe ń rọlẹ yìí kéré
2: la ṣòro kìkì tí mo ní
0: ń tó ń dúró dè yín lọjọ sunday àràgbá yamuyamu ní ẹyìn ká dé ẹ máa lé ẹfẹ tó bẹẹ ìkànnì 32 fm ti ṣe fọgbàdà dínrán iná ẹ̀ wá bá wa lámbẹ̀. Rapping daddy máa wà ńbẹ̀ lọ́jọ́ yẹn MC Obama ẹ̀ máa bá a pàdé MC package náà ń bọ̀ AY sensation Rasheed Apala máa wà ńbẹ̀ live and direct lọ́jọ́ yẹn ṣe tún wá fẹ́ gbọ́ bábá ń bá rí ibẹ̀ King Dr. Saheed Òṣùpá. Ẹwù ẹ má jẹ́ fẹnu yẹran sọ́bẹ̀ tán ẹ̀yin náà wá wòran wò ẹ máa bọ̀ ọ̀fẹ́ lówó wọlé àgbà wọn náírà lọ́wọ́ anybody kẹ́ ẹ débẹ̀ kẹ́ ẹ wọlé kẹ́ ẹ jókòó fúgbà díẹ̀ náà níjókòó yín o torí bẹ́ẹ̀ bá ṣe dé tẹ́ bá jókòó bóyá bí ìṣẹ́jú méjì tálùjọ yẹn bá bà yín kò ní sáàyè fún yín ẹ ti máa dìde ẹ kó bàtà ajó yín lọ́wọ́ ẹ lè wọ̀ láti ilé náà kò fi ṣe nǹkankan kí wọ́n máa fi léyìí ṣe lọ nírọ̀lẹ́ ẹ̀ tù ní máa fún yín lóṣùpá kan sí kẹ́ ẹ máa fi yẹn sára lọ. Lẹ́yìn ìṣẹ́ lẹ̀tọ̀ ìkànnì 32 FM 94.9 lẹ́ ń gbọ́ Downy oníròdùnú lorúkọ tèmi títí ìgbà mẹ́ta máa pàdé ó dàbọ̀.

0: chin chin.
1: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbà. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa

0: Hey Siri, what do you love about me?
1: Wow, I love your teeth.
2: Aww. Really?
1: Yes, yellow is my best color.
3: This speech was performed by K Small.
4: 32FM 94.9.
5: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì Dati 2FM dosù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtòrí sun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afere je lowo are ni je tenu ko tete boli ko ikani 32 fm do supa ran kaye 94.9 lo ba awon kan ni

0: bẹ̀rẹ̀ ohun àlùkò báyìí ni tàlùkò. Ohun dídẹrẹ ni tó dídẹrẹ. Ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò wa. Ètò wa yọ̀gbà yọ̀gbà nìkan ni rédíò ẹlẹ́rọ àmì ìjẹ̀jẹ̀ náà ni sani adé yìí náà ni kọ́ mọ́ lọ òṣùwọ́n lọ Haruna. Òtítọ́ jọ méjì ìjọ mẹ́ta. Ọmọ Akínbọ́lá tá a ti jọ pàdé nìkan nìyí. Ó wí fún yín wípé kàn ní rédíò 32FM. Ọmọ Akínbọ́lá kò ṣeé fi wébì kankan o. Wọ́n á máa já mọ̀ níbí wípé. Béèyàn bá ti ń ṣiṣẹ́. Wọ́n gbọ́dọ̀ máa ní àkókò tí ó fara nísìnyí.
1: Ìgbà olúwarun.
0: Wẹ̀yìn tẹ́ ẹ wá ń pè mí pátá. Láyànṣe ò ti kú òǹbí ni mo ní rárá o. Orí pé ní ìkú òǹbí yìí báyìí wípé mi àti wọ́n ti lẹ̀ papọ̀ bí ike tó bọ́ nù náà.
1: Ìgbà onílé.
0: Ẹ̀ka alẹ́ mo délé ẹ̀kan sí o. Kọrúkọrù kan bọ́ tọrẹ yìí. Ọmọ Akínbọ́lá ẹ̀kọ́ gbígbóná ò ṣe é bá wọn pàlàwẹ́ o. Àkùtàn ò ṣe kìbọná láàyè. Ọmọ Akínbọ́lá béèyàn bá kẹran ọmọ ẹranko bọná láàyè yọ dáná rú.
1: Àṣebà ọmọdé.
0: Ẹ̀ka alẹ́ ládùúgbò yìí mo dé. Bẹ́ẹ̀ sì ni ẹ̀ka alẹ́ níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi déédéé àkókò yìí. Nínú ilé yìí náà mo kí yín o. Ìwọ bàbá tó ṣe wípé olólùfẹ́ ìkànnì yìí ni ọ́.
1: Ọmọdé bá jùlọ.
0: Ọmọ Akínbọ́lá mo ṣe ọ́ pẹ̀lẹ́ púpọ̀ lálẹ́.
1: Ìbá ni mo ṣe.
0: Ìra jábà yìí ní bá wọn ni gbígbó. Bẹ́ẹ̀rẹ́ ìra àgbòbá yìí ní bá wọn ni kíkà. Ìran gbogbo tí wọ́n ń pè lálàǹta kan láyé pátá. Ọmọ Akínbọ́lá ni mọ̀ bá wọn ni poro òwú. Tó ní pẹ̀kí lálẹ́ yìí. Ńṣe la tún kora wa. Wọ́n ní ẹjẹ́ ẹlẹ́ẹ̀gún ni. Wọ́n tún ní ẹjùnú ẹlẹ́ran díẹ̀ wọ̀ lára ẹ̀. Ó kí yín ká alẹ́ káàbọ̀ o. Òní ni ọjọ́ ọgbọ̀n jọ́. Nínú oṣù kẹsàn-án ọdún 2026 ọdún àánú ọdún àlàáfíà ọdún ayé ọdún ìdùnnú fún mi àti. Ọmọ Akínbọ́lá Wednesday eléyìí lọ́gbẹ̀yìn o. Ọba mi ò ní jọ gbẹ̀yìn inú ìgbésí ayé wa. Ọba mi ò ní jọ gbẹ̀yìn inú ìgbésí ayé ọmọ wa àti gbogbo ẹni ọ̀fẹ́ wa pátá àti ìdílé wa àtayá àtọkọ àtọmọ ẹ̀ka alẹ́ ẹ̀kú lémodé o. Èmi tó ń ti fàṣà inú mi ni. Wọ́n ní kódékódé báyìí ni wọ́n bá wọn tàkùtò. Ẹ̀bí ẹ bá ju agbẹ̀bẹ̀ sígbàgbà lókè. Ẹ wo bí ibi pẹlẹbẹ rẹ̀ báyìí ni ó fi máa lélẹ̀. Ẹ ká alẹ́mọdé.
1: Káwọn tó bẹ̀rẹ̀ eré wa.
0: Lónìí kọ́ lèmi àti yín ti ṣe báyìí. Ọmọ Akínbọ́lá kìí sì ṣàná láti jọ ọmọ ṣe báyìí. Ẹ ti mọ̀ pé bí n bá ti dórí ẹ̀rọ agbágbé báyìí.
1: Àwọn tó bẹ̀rẹ̀ eré wa.
0: Ọmọ Akínbọ́lá tí mò ń para àdáalẹ̀ àjọmọ́ mú wa lóníṣẹ́lẹ́ ńṣẹ́ ni. Kò sí gìrìgìrì lérè wa o. Àánú ńlá tó fún ọ̀nú ayé mi àti yín ọba mi ò ní mú kú òǹbẹ́ ẹ káàlẹ́ ẹ̀kú lémodé o. Ọmọ yìí rédíò kò mẹ́. Wọ́n jẹ́ àjọmọ́ fà lọ báyìí ló ní wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́. Bọ́ bá wá fẹ́ gbádùn ẹ̀ dáadáa. Tọ́ fẹ́ ìjọ ètò yìí dáadáa.

ẹbí òṣè wá sówó lọ́wọ́ wọn wá fẹ́ yówó síìpù wọn á ní kò wọn lọ dúró fún amúlé tó ti dìlítì nọmba rẹ ó ní ti pẹ́ mo lè bímọ tí ọgọ ó dúró fún ta ní níbo lójú mi mo ní ta wá lẹyìn tọ́lọ̀ wọn bá mi ń lò ọ̀gá ẹ̀ mọ̀ mọ̀ mo ní mọ̀ sọ bá mọ̀ kólẹ̀ bá ń sọ̀rọ̀ níta lọ́lọ́lọ́lọ́kọ ńlá ni níta ni ó ní kíní ló kọ ẹ̀wọ́kọ àwọn àgbàlagbà ẹ̀ wá jẹ́ gbọ́ ní nàná àwa wù ni mo ní bó ṣe yọ lọ náà nù ẹ bá ti rí sùmọ́ọ̀nù tí ń ṣètò lọ ẹ mọ̀ pé lọ́kọ àwa wù. Wọ́n á ní ọ̀gá ẹ àwọn pe kọ́lọ̀ fáwọn èèyàn bí iṣẹ́ ni òun ní kíni èwo ní ń jẹ́ kọ́lọ̀ èwo ní tó ń jẹ́ kọ́lọ̀ ọmọ yìí. Ṣé kọ́lọ̀ blue ni o àmáwọ̀n wa mú fìlà àmọ́ lálọ́ ọmọ pé ò ní bàbá. Ìlọrin láti lọ yọjú lé ní ẹ. Abusalamu náà mọ jára mọ wẹ́rẹ́wẹ́rẹ́ àtàfà lè gbogbo òrun tí wọ́n pè wákàtí márùn-ún á lè fi kí wákàtí méje tiẹ̀. Wọ́n á ń bi mí jò ni ẹ̀sà ṣé tó bá fẹ́ yàwó ojoojúmọ́ ni òun ọmọ síbẹ̀. Olókùn olójoojúmọ́ ó tún sanwó sukú ọmọ. Bá wà bàbá yín. Káàlẹ́ ọba Akínbọ́lá mò ń ṣe yé pẹ̀lẹ́ púpọ̀ lálẹ́. Elio náà ń bẹnu stúdíò pẹ̀lú mi ọmọ mi ògo.

àtàwọn tí àwa náà jù lọ lẹnu iṣẹ́ yìí máa kí bá láwọn olólòdì kankan a ṣe la ni gbogbo wa ò ṣe àwọn kan mẹ́ndì iṣẹ́ yìí èlé o wọ́n fọ́ sínú kan ṣe fọ́nrán jíngù tọ́lọ́wọ́n bá mi sì ni wọ́n mọ̀ ṣe púpọ̀ àwọn kan fọ́ sínú kí wọ́n ṣe mc bí lmc náà lèmi náà ń bẹ lọ́hùn kọ́ lọ́hùn jẹ́mi náà mọ̀ a kan wa fọ si won foro po won fun po bi awon agbaletu pe nigba te fi wa lodo ogunde ta ni won loji costume na won na kan ma jabo ni pe won ni baba kan benja benja loji mo benja benja o wa ma comment sabe kini video re wi pe e ri be ba koja popo a kan fọ si be a kan wa fọ si nu ka pede bayi popo bi teni kokan wa fọ si patalaye o ma kebola ni sise nbe paluda bayi ni won ro ko paluda ni won ro ada paluda bayi na ra gbede nle olumoke ba mu kin doctor side osupa special request yen wa kimbala ka fi wo kan e ko ka

0: gbọ́ mi dáadáa owó ńláńlá báyìí ni wọ́n fi ṣòwò màálù. Èmi àti yín
1: ó ti ṣoore àìlè gbàgbé.
0: Ajé ńlá tó tóbi kí wọ́n gbé káwa mọ́lé. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi Ọlọ́run níjọ́ bàjẹ́ láàrin wa. Àmì Ọlọ́run.
1: Bàbá tó ní gbé ìwà ìdúrà kò ní jẹ́ fún
0: yìí. Gbogbo bá a ṣe é ṣe náà là á ṣe.

ma ke bala bi eni ti obodo tan nje sare fun yin ni bonus kan wo na ki fi dupe ore olodun ninu aye mi ati mo ni soje kan pere lo o omo te mo pe fe ko dan ton pede pede le o choma fada ale bi mo se fun bi ele pete yi ọkùn kan obìnrin kan tí wọn àjọ ọmọ ogun ọdún lọ ọmọ akíbọlá owó fọọmù nìkan ni wọn kọ wọn ń ṣàyí lọfẹ lọfẹ owó fọọmù nìkan ni oṣẹ mọ pé wọn ní ogun tí wọn àbá fowó ṣe ẹyìn àmúni ọmọ gbé tí ọmọ afọdà alẹ bí ẹ lépète bá àbá kó àwọn ará mi dé

0: ìpínlẹ̀ ọ̀ṣun níbi tójú ti máa wá ìfẹ́ òye ìfẹ́ òǹdáyé. Wọ́n ń ṣe ọdún ọlọ́jọ́ festival ń bẹ̀. Ibẹ̀ lalaji Musilu Haruna Sola. Pẹ̀lú pẹ̀lú ọkọrin níwájú ọba Ògúnwùsì Ọ̀jájá. Kábíyèsí ọba Aládé. Àwa ní kí wọ́n gbé mọ́tò jíìpù àyẹ̀rán fún Musilu Haruna Sola. Lọ́mọ dára papọ̀ mọ́ mi lójú òpó Facebook yẹn mọ́ kú òun bẹ̀.
1: Bàbá sọ pé bàbá ló fẹ́ lò. Oníṣẹ́ mi wọ́n gbé, wọ́n ní láti jọ́wọ́.
0: Ọ̀gá ńlá oní Fuji.
1: Kóse kóse.
0: Aláàjì wàásù wàlà

oníṣẹ́ fuji ṣiṣẹ́ kékeré. Tọ́ bá ní gbogbo ṣẹ́ oníṣẹ́ fuji yẹn ò yí sí ọlọ́kàn jẹ́ pé bí tọ́ bá lé wọ́n mọ́ bọ́mọ ọkùnrin. Àlọ́ ń sọ bẹ́ẹ̀ Alhaji wá sí.

0: wọ́n tó ní wọ́n mọ̀ bọ́ lẹ́bánà rẹ káàkiri. Wọ́n tó ní wọ́n mọ̀ bọ́ ṣe póstà ká. Àti wọ́n tó ń tẹ̀lú lóṣèlú náà ìwọ́ gangan náà iṣẹ́ rẹ ọ̀kan lẹ̀ ká ọlá náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ rẹ tí ọ̀kan ọlá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. Òfìdẹ́ni tí ń gbọ́ tẹnu eku tí ń rò fẹ́ yẹ ìwọ lọ́rẹ́ tí ò lè wọlé gómìnà. Ọba rẹ̀ tí ò lè wọlé gómìnà yẹn. Ṣé wọ́n sì ti gbégbá arú ẹ̀ rínú ẹ̀ bí?
1: Ó pèrè ọmọ mẹ́jọ.
0: Lákọ̀ọ́kọ́ náà gbogbo ẹ̀ ti taná gẹ̀gẹ́. Bẹ́ẹ̀ bá yẹ̀wò inú ẹgbẹ́ òṣèlú Accord. Gbogbo èèyàn mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tíá. Alhaji Abdulrahman Oriyomi Okiki ọmọ Musa ọ̀rẹ́ mi dáadáa. Àmọ́pá rẹ̀ ti súnjú ti a lọ òbí èèyàn bá fẹ́ járáǹkì ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ rí kéèyàn náwó ságádá èèyàn tẹ̀ o. Òun náà ń díje ipò òṣèlú. Gómìnà nú ẹgbẹ́ òṣèlú Accord Party. Bẹ́ẹ̀ bá wá lọ yẹ̀wò nú ẹgbẹ́ òṣèlú APN.

0: ọkà sọ fún ẹ wà mówó ẹ yóò fi rọkọ ẹ máa sọ pàkọ lùkẹ àti ẹ wà lọjà lọdọ yẹn wà hàn kára ní ẹ lọ ẹyẹ máa jẹ akálọ ti yín jàre ẹ máa kọrin fún wọn bá sẹ ẹ lọ sẹ rẹ mọ n tẹwà lọrun o tọ ọba jó lóṣèlú tọ ọba kówó fẹnìkan ẹ mọ nítọ rẹ débi tí ó fọwọ sí o lóṣèlú mi kọkọ wọlé má wọn wo ló mú mọra. Akọ to ama gbe omo ra nbi tan sise de ibi tan sise de ibo le ti sise
1: alojo esele sena
0: popo bo ta ri ta ma di un oye ibo ama ma ko lati film mo ma sele
1: ba se npe lu tan mojo alojo esele
0: se e wo ru e to sele lo su
1: ki ma de fe ma sa ko sa je
0: awon eyan so wi pe bi ta won lo awon mo be eni kankan o ni so fe ni kankan ti o fi ja
1: ki ma de fe ma sa ko sa je papo lati
0: ẹkan ni wi fun mi njo ni layan bmc ba peyin atawon oloselu po se le se ni e wa gba mi eh se ma bi were pe so le ranju eji ngun ni won ni ma se ni abajo ma wa lori oko ka ki ngba ti eso fe mo pe n to ba won le poster o le lo fe e ma won se id card abi kilo ko e ti se

0: lógún.
1: Má dàda ò ti pé bó ló ti ń gbọ́ wa yìí mọ́ o. Ìkànnì rédíò yín tẹ́ ẹ yàn láàyò. Tọ́lọ́wọ́n bá mi ní ká níná bà lórí àtẹ tábìlì àwọn tí ń ṣàgbéléwọ̀n bí rédíò ṣe wà sí. Ìkànnì adẹ́rìn pẹ̀kẹ́ òṣónú. Laughter House orí òkè téńté mọ́kànlá la wà ní Premier Nìbàdàn. Bá aago mọ́kànlá gérégé bá ti lù ẹ̀ já sáré lọ náà ọ̀rọ̀ àgbà pa kó tó di pé wọ́n wàá ṣojú òpó lẹ̀ káàkiri àwa kú lé káàbọ̀. A kú jọ méjì jọ mẹ́ta ò pẹ́kìrì àtọkọ̀ra wà lálẹ́.

fẹ́ dá padà ó lè ní I love you too. Lẹ́bo ni fẹ́ wà. Nínú ilé yìí ìyá àti bàbá yìí tí wọ́n jọ ń ṣe tọkọtìyàwó yìí ṣe fẹ́ wà láàrin yín. Mẹ́yìn pọ̀ ń gorí obe o ọkùnrin ń ga ìyá rẹ̀ nífẹ̀ẹ́ kù ńbẹ̀. Obìnrin tó fẹ́ kókò lé ọkọ ní December tó ń wò wájú wa yìí tó lọ́wọ́ sọ àjùgbà náà ni. December yẹn kọ́ ní ti December tó kẹ́rù kọ́ ní ti ń plan ó lè ti tó December mẹ́ta. Ẹnu ara ìsífẹ́ obìnrin ó sì rọra lẹ̀ lẹ́yìn ọkọ ẹ̀. Ó sì ṣe foundation. Ó sì to blọ́ọ̀kù dókè tí ó fi kọjá wíńdò tí ó fi dé Linted tí wọ́n gba kó ṣe ẹ̀. Ìfi ọ̀pẹ ni ó fi kàn ní o, igi iná máa gi ní o. Àwọn akù bíi ijọ́ mẹ́rin síjọ́ márùn-ún tí wọ́n ń kó lọ, ó sì mọ pọ́kọ ò níyàwó mi ò nìkan náà lọ́fẹ̀ẹ́ o. Yọ̀wà kúnlẹ̀ níwájú ọkọ rẹ̀, dádì wa ò mọ́ sẹ́yìn. Ikọ̀ rẹ̀ àbèrè pé kí n lo ṣe. Sùmọ́nù Arúnà ni ó. Àlẹ́ kí ló dé? Ọkọ̀ àwa wù ló mú lọ wájọ́ o. Bàbá àti òun ní níbo. Kọ́kọ́ gbọ́wọ́ kan àkọ́kọ́ òun dà papọ̀ mọ́ bísínẹ́sì òun ṣáda tó pé ọwọ́ bíi mẹ́ta lọ́dọ̀ wọn bá mú un lọ ralẹ̀ lọ́nà ẹlẹ́sìn gbódógbó. Gbọ́ ralẹ̀ ńkọ́ náà wọ́n ní kóun ṣe foundation kò sífẹ̀ẹ́ láàrin irú obìnrin yẹn àtọkọ ẹ̀. Bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà. Ìyàwó kan ní bẹnú ilé méjì ló fẹ́ ta. Méjì tó fẹ́ ta wọn náà bímọ fún. Kì í ṣe pọ́jọ́ dogbo ọjọ́ dalẹ̀ ẹnìkankan ò rí bí àgbáre létà láṣìírí ó tú síyàwó lọ́wọ́. Láàrin ẹ̀gbọ́n mi ìtẹ̀gbọ́n tàbúrò mi kò sífẹ̀ẹ́ níbẹ̀. Kò sífẹ̀ẹ́ láàrin ọ̀rẹ́ mi méjì tí wọ́n jọ ń rìn. Níbo nìfẹ́ lọ? Bá a sì ṣe ń wí náà láyé ibi táyé dé àwọn kan sì nífẹ̀ẹ́ o. Tó ṣe pa ẹni tí wọ́n bá lóyà sí, wọ́n lóyà sí tán yanyan. Ǹjẹ́ ẹ rí ẹ wí? Ọ̀dà kò tí ẹ sífẹ̀ẹ́, ẹ wò gba tí gbogbo ẹ̀yin ṣe gbàdàgbò. Lórí Táíló ló àkàndé Adébísí Currency Award. Nígbà tó bá ewo Facebook Usman láti bí aago bíi mẹ́jọ láàárọ̀, Wumi Usman Haruna. Dago méjì lọ́sàn ó rí tí wọ́n ti post táyé currency bí ẹ̀mẹjọ tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀. Àwọn tó jẹ́ ti ẹ̀dúró tán. Bá ń pè nífẹ̀ẹ́ nìyẹn. Má bọ̀ lójú ọ̀pọ̀ Facebook lè ṣe wà. Tọ́ba wo ọ̀ lè sọ olè ní mo gbowó ní ohun kankan mi o. Àmẹ́mi ọkàn sátì ẹ̀ sọ tí ń jó òdodo fún ọ níbo nìfẹ́ wà. Ìfẹ́ tí wọn náà ò ní ni òjò kú ò lójú kan. Ìlú gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣàánú rẹ wọ́n ti rí ọ̀rìn ọ wípé o ò lòfẹ́ pẹ̀ láwọn. Ọmọọṣẹ́ mi ò nífẹ̀ẹ́ ọ̀gá rẹ̀. Ọ̀gá mi gangan fúnra ara rẹ̀ wò tí ọmọ wọ ọmọọṣẹ́ rẹ̀ ní bíi kó kú tò ní tọ́lá.

0903-696-3663. Ọkùnrin ni àbóbìnrin ni ká fi ṣe bónọ́ọ̀sì páwa náà ti ẹ̀ rí nǹkan tọ́ka sí. À ń rí yí tọ́ka sí tẹ́lẹ̀ àmọ́ tí wọ́n sọ ni wípé àdọ́lá yẹn tán lọ. Lẹ́yìn owó fọ́ọ̀mù tí ya àwọn àti bàbá àwọn san tá a bá ní wọ́n mọ̀ mú nǹkan kan wá wọ́n ní oògùn tí wọ́n bá fowó ṣe ẹ̀yìn àmùní gbé. Ẹ máa ń ṣí àkíní lójú òpó Facebook dáadáa. Bẹ́ẹ̀ ṣe àì lójú òpó Facebook 32FM 94.9 fẹ́yẹn. Bẹ́ẹ̀ bá sì dójú òpó YouTube wa náà, ẹ jẹ́ ń rọ́wọ́ yín níbẹ̀ kó dúró kàkàràkà. Bẹ́ẹ̀ bá kúrò lójú òpó YouTube náà, Instagram máa ń du wa gbogbo ẹ̀ dúró gẹ̀ngẹ̀n ni o. Laughter House ni bí ìyá wa lórí òkè téńté ìmọ̀kọ́lá ní Premier Nìbàdàn. Bọ̀ ń bọ̀ máa kí bọ́lá gbogbo ara mọ́.

ẹ̀ka àbọ̀ padà ọmọ akíbalá. Láyàjọ́ ọjọ́ Sunday tí ó jẹ́ on the fall. Nínú oṣù tá a kó sí lọ́la ìyẹn oṣù October. Gbogbo retí ń bẹ nínú October ní ọjọ́ tèmi àti yín o. Àti bọ́nú àwọn oṣù bàbà ìtẹ́mbà láàmú ńlánu láàgó méjìlá bá ti lọ. Láti abọ́ nínú October yẹn on the fall a pàdé ní Rolex Clos Lada Masegba. Love the first King Doctor Saidi Osupa ni o. Ló gbé wa débẹ̀ tí ó mú ṣẹ́yìn ẹlẹ̀ fún atágbọ́ tọmọdé tàgbà bá máa túùsù mí ò sí.

lórí tí mo ṣàlàyé fún ọ kùsín tó burú ń bẹ ẹ máa mẹsẹjì nọmba yẹn ni wọsà 09036963663 bọ́ bá ṣẹ̀ṣẹ̀ yí rédíò bẹ́ẹ̀ ìkànnì eléyìí nìkànnì 32fm Laughter House lórí òkè téńté Premier Mọ́kànlá ń bàdàn. Tó eléyìí la sì ń pè ní yọ̀gbà yọ̀gbà. Pẹ̀lú olólùfẹ́ yín ni Ọláyin Àṣàmọ́ ọmọ Akin Bọ́lá. Tí mò ń bá wa sọ̀rọ̀ lé lórí tẹ́yìn náà bá ń fetí kọ́ bọ̀ láti gba mo ti ń sọ láti bí túnmọ́gùn ṣẹ́jú díẹ̀. Ẹni mò ń pè ní ìfẹ́. Bàbá yà àti ìyá yìí tẹ́ ẹjọ́ wà nínú ilé ìfẹ́ tí ń bẹ láàrin yín ẹ máa sọ fọ́lọ́hun kọ́lọ́hun ọba ọmọ ìjọ já. Ìfẹ́ bá ń bẹ láàrin ìwà àtàwọn ọmọ ìyá rẹ̀ náà mọ́ tún dúpẹ́ fọ́lọ́hun. Àwọn ọmọ ìyá mi ń bẹ kò sífẹ́ láàrin wọn wọ́n fi mọ́ ní àbọ́mọ ìyá àwọn kóró ní. Wọ́n dẹ̀ lómìn inú wọn mọ sọ wípé àbọ́mọ ìyá Hausa làwọn. Ẹ̀yin tẹ́yin náà bá wá wà nù situation pé bóyá ẹ̀yin àtàbúrò yín ọ̀rẹ́ kò sífẹ́ láàrin yín ẹ dákun ẹ pè fẹ́. Odidi oko èèyàn kan ni òun ni ìfẹ́. Ọkọ àti ìyàwó mi nù ilé gan wa mọ́ bára wọn ṣàwàrà tí ó ní ìyàwó ẹ̀ ọkọ ẹ̀. Wọ́n a tún máa wí fẹ́lò mi ń bò mí tí ọmọ ní ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi torí pé fẹ́ yẹn ń bẹ láàrin wọn náà ni.

lọ́dọ̀ ọ̀gá eléré sọ̀rọ̀ sọ̀rọ̀ lò fẹ́ pẹ̀ láwọn ọmọọṣẹ́ rẹ̀ ẹ̀yin ọmọọṣẹ́ náà yìí náà sì lò fẹ́ pẹ̀ lọ́gá yín ẹ mọ̀mọ́ wọ̀gá yín bíi kó ṣubú mọ́ lófin dá ǹjẹ́ ilé yín lọ́wọ́ gbà pé tí wọ́n sì ń pè láṣíwájú láṣíwájú ọmọ jẹ́ o fẹ́ ni mo bá yín sọ̀rọ̀ lé lórí

0: Hello.
1: Hello, ẹkùn bàbá yìí kẹ.
0: Ìbéèrè ń lu yìí. Ó kọ yín àti ìbọlẹ̀ tí ń bá wa sọ̀rọ̀.
1: Ẹ kú wọlé o.
0: Àwọn ni. Orúkọ
1: tèmi ni Ọláyínká láti ìdí ọ̀sà Múlòkó.
0: Ṣé wà dáadáa?
1: Àwa olólùfẹ́ yín nítànì kan tí mo fọkọ bọ̀ láṣìírí tí ẹ ti kú òní.
0: Ẹ ṣeun.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Àti ẹ̀rẹ́ ni kan pẹ̀kẹ́ lu ń ta wípé ìfẹ́.

0: Rashidi Apala na nbo njo na abi isbo pati eri njo na ni oko rin kan fun mi siko be o siko be
1: palele apa ko mane india boju si ko sala ni be
0: lefu ni kaluku ninu aye Usman awon okunrin kan ja sister music
1: ko sala ni be
0: gbo fuji ni omo gba pala yo mo gbo hip hop e ba denu moto re e le mo gbo orin level awon okunrin kan ni level awon okunrin kan awon kan ja si nta nwe oyo club kekeke un ti won gba bi shop meji won nu eyin nu olonu o level awon okunrin kan ja si ball wiwo
1: o kiji jo fe se bi
0: Arsenal ati Barca awon ojo sora awon lokun ni ye bo pe wole tadugo e je new side ti awo e mo loju ko ni wo be okunrin kan nu
1: California ja lo e to ba
0: awon okunrin kan ja si level kan ti wa ni age of over 50 Bọ́ mọ̀ tí wọ́n mọ̀ bá sọ̀rọ̀ táwé òyìn bí ọmọ 19 ọmọ 22.
1: Mọ̀ já.
0: Lẹ́fù àwọn ọkùnrin kan já sí ọtí mímu. Lọ́sẹ̀ státì ọkọ̀ ń bí ọ wà níbi bí sítì kẹrin sílé wọn fò ó. Oríṣiríṣi ni lẹ́fù ọkùnrin.
1: Ọba ọ̀nà ẹ fi sọ̀rọ̀ mi.
0: So pe beyi ba mu oti te jobi te jorogbo te mu siga o mo se nkan kan
1: be ra le lapon
0: wa ke bola mo fele idide le were de were o ba mi to mu wa loni pelu kun atalafia ta fi wa se ti mo si ba yin ninu ayo ati dunu lati jo yi oba e na ni o mu wa la ajo ojo mejo atojo saturday aba meta
1: e wa ma ule
0: Wo opolopo en to ni mo ti ku on kan ni to gbo mi bayi lale yo kan re o ti bale. Ene kan message mi sori small phone mi keke. O ni mo ti fe lo sun tele. La mo ngba to n yi be to n ri pe ohun gbo mi. Ka ya ara file be ohun jo wa be ni. Seven minutes to 12. Orúkọ gbogbo aláṣẹ ìkànnì yìí pátá látòkèdélẹ̀ kí yín lálẹ́ yìí. Tí ń bá fọkọ wọn kí yín ó kọ ta ni ń bá tún fi kí yín.
1: Bọ́lá kan bá lè kókó bí ojú ẹja àwọn àgbà bí ẹ̀jẹ̀ náà.
0: Àtọ́rúkọ àwọn tá àjọ.